0: tí ọ̀gbọ́ kun rí ẹni gbogbo ọlọmọ ọmọ lọmọ jẹ
1: ọmọ lọmọ jẹ
0: ẹni méjì ń bọ́ kun rí o tún rí ẹ o pé ìyàwó mi ò lágbára ti fẹ́ ìyàwó méjì ọmọ rẹ̀ dẹ̀ ti di mẹ́jọ ọkùnrin gbogbo ẹ àfàìmọ̀ ọmọ sì pínu àwọn ọmọ tó bí gan ni ó pa mí. Ẹrẹ kun jẹ ma gbogbo ẹni tó nà bá ní kó gbé ìyàwó kí ló gbé.
2: Kí ló gbé?
0: Kí ló wà lọ́dọ̀ ẹ?
2: Kí ni?
0: Aba tó ga.
2: Àrùnsẹ́ ọlọ́wọ́ bá yín.
0: Bẹ́ ẹ bá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè ké problem.
2: Bẹ́ẹ̀ni, ìṣòro lọ́jẹ́ fún.
0: Bàbá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè pàlì jẹ́ náà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó tó gbélé kí ló gbé ẹlẹ́mí lè pè níná. Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè lọ́mọ yá o.
2: Ẹlẹ́mí àní wàhálà ló ń fẹ́ lé.
0: Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè lọ́ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ní ibi sáwọn okun àwọn ìyàwó yín. Harrison Nakira ló ṣe.
2: Harrison.
0: Harrison Lakum.
2: Akramakumullah.
0: Ọgbà oko kan. Bàbá ti ní ìyàwó kan. O ti ní ọgbà oko
2: kan. Ọgbà oko ńláńlá kan
0: bẹ̀rẹ̀ ní ọlọ́run
2: gbé tí ọ̀hún.
0: Ẹlẹ́yọ̀kan ni eméjì ni emẹ́ta ni emẹ́rin ni fa àtú arísàkún àníṣìtún àníṣìtún àti your confinate time. Àti your confinate time. Ìgbà tó bá ti wù ẹ́ tó bá ròyìn lówó.
2: Tó bá ti rọ̀ ọ́ lọ́rùn.
0: Láti lọ́lẹ̀ tún oko rẹ̀ sí lọ́ọ̀ tún sí.
2: Máa wọ inú oko ẹ̀.
3: Fa àtú arísàkún àníṣìtún.
0: Ọlọ́run nígbà tó bá wù yín ni ẹ máa ro.
2: Àtàn láńtà ro.
0: Ẹ máa ro.
2: Ro. Wọlọ́ni.
3: Fa àtú arísàkún àníṣìtún.
0: Àbá àtọ́gà.
2: Ẹni sí àgbákò.
0: Bọ́lá wọ ìdájí fẹ́rẹ̀.
2: Ro.
0: Ọ̀dájí loko ọlọ́run.
2: Wọlọ́ni nkẹ́ àjí loko náà ní tẹ́lẹ̀.
0: Obìnrin tí wọ́n kíkẹ́ láǹfààní rè.
2: Kí láǹkí ń kú rí ẹ̀ gan.
0: Àbá àpọ̀kùnrin mi bá sì ti fisa obìnrin yóò sì gbọ́ ti rí arẹ. Yóò bá sì para ń wá pàtà Yakuba.
2: Ẹ dúná dúná dúná. Bọ́lájí kí ló ń sẹ́wọ̀n.
0: Ń wá pàtà Yakuba. Ṣé
2: ìwọ lọ́ra? Ilé ti wé ìwọ́lu ilé rẹ̀ ni ìmọ̀ ọmọdún tẹlifíṣàn tó ń lò. Ìfọ́jú ti mi mèrè lẹ́yìn síbẹ̀ ọwọ́ ayé ipa.
0: Ṣé tọ́ ọba nìbí kí mo ní.
2: Ìwọ kò ní o tèmi tèmi tiẹ́ tiẹ́.
0: Láyìlá ìlàlá. Àfà yìí
4: akíramakumọ̀lọ́.
0: Láyìlá.
2: Tẹlifíṣàn rẹ̀ ò sí èèyàn dédé ń dẹ́gun èèyàn ni. Ojú rẹ̀ wá ń tì mí lọ́jọ́ ìrìn ayí.
0: Ẹ bá Yorùbá ní Mahama.
4: Sallallahu alayhi wa sallam.
0: Obìnrin tí máa fọ̀rọ̀ gbọ́kọ̀ ìlérí kọ̀ pamọ́.
2: Kọ̀ pamọ́.
0: Òkèlè kan ògèrè pọ́lọ̀ ní kọ́wọ́ rẹ̀ ojú sí owó kọ̀ rẹ̀ lọ. Ọmọ káàdì bárakà ọkọ̀ ìlú lò.
2: Ọkọ̀ wa bẹ̀rẹ̀ epo oúnjẹ rẹ̀ àwọn gbé etí ọ̀nà àwájò kó.
0: Ok
2: o lò sí olóúnjẹ òfò.
0: Ìbá ti pa máa fa.
2: Tani a máa sànú.
0: Tani a máa fún oúnjẹ torí ọlọ́run.
2: Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kọ̀ mi ti
0: ràn án dú. Ọmọ rẹ̀ sì sàrà àfọ́fọ́ jù.
2: Rọra Bukele, wọn lẹ́ni ó lè jẹun Èkó bẹ́ẹ̀ rí ti ń kó bẹ́ẹ̀.
0: Ẹ̀rù bàbá làtí
2: ti. Ẹ̀rí nǹkan.
0: Ẹ̀rù bàbá làtí.
2: Àwọn ní Bálájì yìí náà ti ṣe nu téèkú.
0: Láyìlá.
2: Sárọra.
0: Ìyàwó lọlé ọkọ bàbá ń sunkún.
2: Bàbá ń sunkún kọ́dà bó mi ọ̀yọ́ ń fi fìlà.
0: Wọ́n ń pe amúdá ọmọ lọlé ọkọ náà.
2: Amúdá mọ̀ ń lọ náà ni.
0: Wọ́n sì bàbá Rama.
2: Ebi Rama ń bẹ ń lé.
0: Sọ́wọ́n ní kẹlẹ́ bí ní a wọ́n pọ̀ tí mo bí amúdá yìí.
2: Mọ̀ pé Rama ń bẹ.
0: Amúdá yìí.
2: Ọmọ nu.
0: Níbi tí wọ́n ọmọ náà dáde.
2: Ibi ọ dáde.
0: Ó sì wá jẹ́ pé ni bàbá ń ṣàdúrà fún. Lóbìnrin.
2: Lóbìn.
0: Ẹni ìyá ń ṣàdúrà fún kọ́dà wọn fẹ́ kọ́ lórí ọkọ̀ wọn gba kílàsì.
2: Wọ́n gba kámú ni
0: kọ́ta. Ọmọ tó wá da lẹ́sìn tó níwà tó ní tèríba. Èyí ṣe tọ́sà gbáko ọkọ tí ọ̀dà. Onírísì.
2: Onírísì òní bó ti jẹ́. Má sì Ọlọ́run gbọ́.
0: Àfà.
2: Ẹni ṣe àgbákò ló sì ní ṣe yín.
0: Kí ló dé? Ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà.
2: Ó ti dàgbà.
0: Wọ́n lọ kí wọ́n lọ léèwé. Àfà yìí.
2: Bàbá.
0: Ọmọ ìyálé wa pẹ́ lè kí ọpẹ lèwe kò mọ nkankan
2: bó ti lọ lọbọ.
0: Ìyàwó wa délé ilé wa bímọ tiẹ. Ó tún wá dàgbà bọmọ ìyálé lè kíw òun délé kí lọ́ba mọ́ kíw
2: síkè ná
0: ó délé ìwé ló tún máa wí.
2: Ọlọ́run bá jogún ẹ̀ fún.
0: Ọmọ ìyàwó wa ń ṣe wẹ̀lé máa àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin ọmọ ti ìyálé ẹ̀kan tí ì ṣe. Àfa
2: bàbá
0: ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ̀ ń rìn yìí ẹ ló nírísì.
2: Ó nírísì oní ntọ́lọ́run fi ṣe.
0: Bàbá mà tún máa pọ́ nírísì ní wàá bala sáré ara wa mọ̀.
2: Àní sáré ara wa kú.
0: Kádà rẹ̀ ò ní jíyà sábà bí ló jíyà. Kádà rẹ̀ ò ní rí kẹ́ sábà bí lọ́lọ́wọ́ kẹ́.
5: Allahu akbar.
0: Kí ló dé orí bẹ́ẹ̀.
5: Náà.
0: Lágbájá àti kàkọ́lẹ̀ pé ọlọ́mọ kà.
5: Eba.
0: Ayé ẹ̀kọ́.
5: Bẹ́ẹ̀ni.
0: Abálàjà Hasan wọ́n fún fẹ̀rẹ̀ ẹgbẹ́ àwọn kàyé ọlọ́fàlàjì yìí torí. Wọ́n sọ lọ èmi ọlọ́run ti parí Abálàjà Hasan yẹn náà. Yóò hàn yóò lọ. Àwọn kan sábà bí sọ wọ lọ sáàsì wọ lọ gbà ládàá rẹ.
5: Ọ̀rọ̀
0: bẹ̀sẹ̀.
5: Ọlọ́run.
0: Sábà bínú.
5: Bẹ́ẹ̀ni.
0: Ayé ẹ̀kọ́.
5: Bẹ́ẹ̀ni.
0: Lágbájá ọ̀tà kasi pé yóò kú ọ̀tà kasi àwọn ọlọ́run pa.
5: Apá tẹ́lẹ̀.
0: Àmọ́ wọ lọ sọ kó wà láì bọ́ bá lujọ́ méje láì pè mí lọ́mọ rẹ̀. Ọ̀wá lujọ́ méje òun ti kú. Àbá yìí ọ̀tà kasi tẹ́lẹ̀ kótó lujọ́ méje yóò kú.
5: Ìwọ́ tún wá tà kasi.
0: Ìwọ́ tún wá tà kasi pé
1: iwo ko pa lo ta ma saba bi poko le ti hanbe o di yare

0: Ọlọ́run gbàdúrà. Ṣùgbọ́n àmọ́ tún ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ní o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
1: Àwa máa rí tí Olúwa owó lẹ̀.
0: Torí pé Ọlọ́run gan ni mo ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlá tààkìlóhùn. Àfàlá tààkìlóhùn. Ẹyin ẹ̀ ṣe làákà ẹni, sẹ́yìn rorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kíní sínú rorí yín o. Torí ẹ̀ fún ìdí èyí, a gbọ́dọ̀ máa lo ọpọlọ wa. Ká má jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákà wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi fi máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. Kò sí sí ẹ̀sìn kan tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù lọ́dọ̀ mi. Ẹni náà yóò rí pípọ́n ojú tèmi ni. Torí èmi nígbàgbọ́ pé a religion, any religion, or any religion beliefs should be a personal relationship, personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Ṣùgbọ́n ká lọ máa gbé Ọlọ́run níjà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹ̀gbọ́n mi yé, tí ò lè gbé ara rẹ̀ níjà ni? Tí ò tó gbé ara rẹ̀ níjà ni? Àbí sí Ọlọ́run ọ̀mọ tí ń ṣe ni? Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ elédè ẹyọ kan péré? Sí Ọlọ́run ọ̀mọ tí ń ṣe ni? Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ ẹlẹ́sìn kan ṣoṣo? Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan ni, ó wà ní ìkápá àti agbára rẹ̀ láti ṣe o, láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan o. Èmi bí mo sọ pé àwọn tí máa ń gbé Ọlọ́run jà wọn ní làákà ni o, wọn àyè ronú ni o. Ọlọ́run gan sì máa ń fẹ́ kéèyàn ronú, torí ẹ̀ náà ló ṣe fún wa lọ́pọlọ o. Ẹ rí alájì pásítọ̀ Olúwa lèmi, Olúwo lèmi. Ọ̀hìn, máa ka Bíbélì díẹ̀. Ọ̀hìn, máa ka Kùránì díẹ̀. Ọ̀hìn, máa tún ka ẹsẹ̀ fá, odù fá díẹ̀. Ọ̀hìn, máa tún mú àṣàmà àti òwe ilẹ̀ Yorùbá wá. Ọ̀hìn. Nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lè máa mújà wá. Ẹ rí pé sọ̀rọ̀ sí ti a ó yàtọ̀.
2: Bọ́ bá wù mí, mo lè dún bí egungun.
0: Bọ́ tó wù mí, mo tún lè máa fọhùn bí òrò bí òrò. Mọ̀ mi mo lè dún mẹ́wírí mẹ́wí mẹ́wí mẹ́wírí. Bọ́ bá tó wù mí mo lè dún máa dún wẹ́wìrì mẹ́wìrì wẹ́wìrì wẹ́wìrì mẹ́wìrì. Àní tó bá tó wù mí, èmi tó lè dún gbàgbàgbàgbàgbàgbàgbàgbà fù fù kówó ẹyẹ ayé. Àbí ń dúnkokò lójú yín ni. Àwọn èyí discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo àyín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà, àyín náà discriminate o. Ẹ fi jálẹ̀ fọ́lọ́n kọ́ máa já ìjà ara rẹ o. Ẹ jẹ́ káwa ká gbájúmọ́ níta àwáyé wa ṣe. Ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlé mi ṣe ń jẹ́ ká ṣàmà ṣe dáadáa ni mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ká ṣàmà ṣe dáadáa. Àwọn ẹlòmíì wọ́n ṣe ẹ̀sìn débi wípé wọn wà ní bá àwọn alábàágbépọ̀ wọn ṣe dá wọn ní ṣe dáadáa sí àwọn alábàágbépọ̀ wọn mọ́. Irú ẹ̀sìn wo lọ ń sìn tí òjò ṣe dáadáa sáwọn ará àdúgbò rẹ, àwọn alábàágbépọ̀ rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó jẹ́ kọ́ ọmọ ìyan ọmọ ìyá rẹ lódì? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi ní ìyá rẹ ní sí ọ tó fi wọlé lọ kí ìyá rẹ mọ́? Ìyá tó dẹ̀ jẹ ìlé ọ lórí tí ò pa ọ jẹ láti kékeré wá? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Irú ẹ̀sìn wo lọ ń sìn tí wọ́n jẹ́ ọkọ ẹ̀yìn sí bàbá rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi wúlò fáwọn ìyàwó àtọmọ rẹ nínú ilé? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi gbọ́ sọ̀rọ̀ tó fi gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu? Irú ẹ̀sìn wo lọ ń sìn o? Sọ́lọ́ náà ló ní a máa ṣe báyìí. Anabu Ibrahim alayhi salatu wassalam ninu Qur'ani. An baba re won gbe. Eh, awon ere osa won pa gbe le lori. Be ko kiri lo, odidi anabi Olorun ninu Qur'ani. Ke koro si won lenu yo tun kiri e lo. Eto nbe ninu Qur'ani wi pe beyan ba kirun lowo ti ya eyan to so loko to wa wa saye to ba npe o lori irun o tun le jarun bi irun bo se lagbara ton loda awon muslimi o tun le jarun ko lo da ya ya re lohun bo ba nse esin to nkirun lowo to nkirun lowo lowo to ba nkirun lowo lowo ti awon eyan tenikan ti nku lo tori eyan ni nku lo yi o to ti be gbe mi to si mo pe ninu kapa re o wa lowo re lati le ti e rescue re ko ti e ma si ninu kapa re gan o le ja irun to ja irun to sale lo to sare lo eh do la ni to fe gbe mi na o wa lori irun ni wa rin lo kan pe ejo o ti fe bu enikan je ti o mo bo ba ja irun wa lai olohun o tun gba irun re o tun gba lekun daada ni to gba awon eyan won ti si esin gba won ti gba esin lagba sodi ṣùgbọ́n lọ́dọ̀ tí a ń bí èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jẹ́ náà káti ẹ̀ tó máa di pé èmi ń jẹ́ mùsùlùmí ìwọ ń jẹ́ kìrìsìtẹ́nì ìwọ èmi ń jẹ́ babaláwo èmi ń jẹ́ ni tí ń bọ́ fọ́ èmi ń jẹ́ ni tí ń bọ́ sàn gbó èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ náà ẹ̀jẹ̀ tí ń lọ nínú ka isan ara tèmi náà ni ń lọ nínú isan ara tiẹ̀ o. ẹ máa gbọ́ ọ̀rọ̀ nu bíbélì ni Jésù Kristì Olúwa wa ló ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé

Walai country na tin gbo iwasu wa laara o ti di orilede meje ototo sangiliti mo fi olorun ba to ni ami mi mo fi bura ai eyan eleran ara la kokko joje o eje to nlo ninu kasara temi na ni nlo ninu kasara ti e ko yato sira won n to le yato nbe na ni wi pe baye mi je o positive iwa je bi negative iwa je positive emi je bi negative into yato nbe na no tabi ti ki jino type wo tun yato eje kana ni nbe laro okunrin ni nbe laro obinrin o categorization awon lo le yato o bi general bi positive he negative o positive o negative nto le yato nbe nu o to ba ti le gbara awon mu won le gba eje lati ara okunrin si ara obinrin lati ma je ki emi re o bo won le gba eje lati ara obinrin si ara okunrin lati ma je ki emi re o bo won le lo kidney kidney laro okunrin fun obinrin lati ma je ki emi re o bo won le lo kidney lati ara okunrin si ara obinrin lati ma je ki emi re o bo eyan ele ara lajo je o Olorun fe ka ma lo opolo wa sugbon awa ni orilede Nigeria boya tori pe osi ati ya opo ni Nigeria ni awon ijoba na osi ran wa lowo awon lo ye ki won ma regulate esin yi o ti won je ki awon eyan kan ma ko yin sira awon ti won fe je ki awon eyan kan feran ara won denu ijoba lo ye kan ma regulate won sugbon awon ijoba na nko awon ta wa ni janu ijoba na nko awon alagba o di esin na ni pupo ninu awon mi agba o di esin yi wallahi taala nbe lara ntin fa Nigeria seyin ti o je ki Nigeria o ti lo o Olorun ba nbo nitori pe eni to competent to daju to mo to yato so si to competent won ni je ko bo si joba o nitori esin ama ya mi ninu esin ni gbogbo wa la nba kakiri wọ́n ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tán ti ń déjọba. Ewo ló débẹ̀ tó ṣe dáadáa? Ewo ló débẹ̀ tí ò kówó jẹ? Ewo ló débẹ̀ tí ò jàǹbá ní àmọ́ náà? Ewo ló débẹ̀ tí ò wá bú? Ewo ló débẹ̀ tí ò ṣe agbára lò? Agbára máa ń gun àwọn èèyàn wá ń gùn kò gùn ní àyín ni. Power drunk people yàyìn náà lẹ́ti rí wọn. Kò wá síbi títí òsì òsì gbọ́n ní ilé òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bù yẹn. Gbogbo àwọn ilé òkèèrè táwa títún máa ń sọ pé wọ́n lẹ́sìn. Lẹ́yẹ pé àwa tá a sọ pa lẹ́sìn rí. Ẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sìn ọ̀hún wá fún wa.

Walai, wọn gbà mí lọ́wọ́ ní South Africa. Lọ́wọ́lọ́wọ́, bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n gbà mí lọ́wọ́ ní Finland, lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbà mí ní Germany, lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbà mí ní UK, lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbà mí ní Canada àti United States náà, lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run, Walai tala. Eléyìí ń túmọ̀ sí wípé I am on the right track. We are on the right track. Àwa nílò ká máa ṣe wàásù fáwọn èèyàn wa. Ká lè mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara lakọ́kọ́ jẹ́. Ká tó di ẹlẹ́sìn èèyàn lakọ́kọ́ jẹ́ o. Ẹ̀jẹ̀ kan náà ní flow nínú ara wa. Ìyàtọ̀ tó lè wà nínú ẹ̀jẹ̀ ara wa. Kò ju bóyá B negative B positive lọ O negative O positive lọ. Tàbí A positive A negative. Gbogbo àwọn nǹkan yòókù wà láì. Ti positive àti negative rẹ̀ bá ti lè bára wọn mu. Wọ́n lè fi ẹ̀jẹ̀ láti inú ọkùnrin sínú obìnrin o. Ẹ̀jẹ̀ ẹni tí ń bọ̀ òòṣà wọ́n lè lò fẹ́ni tí tó jẹ́ pé mùsùlùmí ní ṣe. Ẹ̀jẹ̀ ẹni tí ń ṣe mùsùlùmí wọ́n lè lò fún kìrìsìtẹ́nì o. Ká má jẹ́ kí ẹ̀sìn kọ́ jẹ́ àdínà gbọ́ òkú. Ká má jẹ́ kí ẹ̀sìn tó yẹ kọ́ jẹ́ bíríjì tó yẹ kó so gbogbo wa pọ̀. Kó tó wá jẹ́ pé òun ni ọmọ dá ìpínyà sílẹ̀ láàrin wa. Ilé mi fi dá sọ́ọ̀sì tèmi lẹ̀. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio and TV International Church of God Ministry. Adéyinka Pẹ̀mbọ bí àwo erin. Tí ẹ mọ tí mo fi ń jẹ́ Pẹ̀mbọ ni bí àwo erin ni. Ẹ mọ tí mo fi ń jẹ́ Pẹ̀mbọ bí àwo erin torí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gó ni o. Ìmọ̀ tọ́lọ́run fún wa ó pọ̀ púpọ̀. Ọlọ́run ọpọlọ tẹ́lẹ́dùá fi jíǹkì mi ó pọ̀ lọ́pọ̀. Lèmi ṣe ń jẹ́ Pẹ̀mbọ bí àwo erin pé nǹkan kì í ṣẹ̀ ra gó.

0: gbogbo ojo tabi paito tabi imamu to ba nko yin lati lodi si awon omo eyan eyan eleran ara bi ti yin e ma lo do aru won mo awon yen service agenda won ni o tabi ki won ma ni imo to pe to ati pe eni to ba ti e ti to ba ti je fanatic to ba ti je fanatic bo mo ti be so yo bai eni to ba ti je fanatic mo sugbon mo ma ko ti ye yin eni to ba ti je wa bi koko to ti je wa bi koko ko si nkan te le so te le bi yi okan re pada en wa bi koko n to ti nigbagbo si na ni o ma te le lo eni to wa sele ni wi pe oye ka regulate esin ni orilede Nigeria bi mo se nso bo tori pe awon kan nbe to je pe baba mamu wi pe olori esin yi so pe daddy ji o so pe baba ajo so wi pe nikan ni lawon omo leyin won ma n gba o won ni gbe kini sinu rori ṣùgbọ́n ọlọ́run tó dára gan ọ fẹ́ ká lọ ọpọlọ wa ọ fẹ́ ká máa gbé ọ̀rọ̀ sínú òròrí torí náà tó bá bá a sọ̀rọ̀ lọ bá a sọ̀rọ̀ bọ̀ nínú kùránì yóò ní àfàlá tààkì lóhùn ẹyin kíní burúkú yìí ẹyin èsè làákà yín ni ẹ nírònú ni ẹ ronú ni mo fún yín lọ́pọlọ mẹ́ẹ́ ẹ máa lo ọpọlọ yín ẹ máa ronú yín o ẹ máa gbé ọ̀rọ̀ sínú òròrí ṣùgbọ́n àwọn míì jẹgẹrẹ ti jẹ ọpọlọ wọn n tí ọ̀gá wọn lókè tó bá ti jù sí wọn wàláìtàláì wọn ti wà infected nìyẹn ìdí èyí ó fi yẹ kí a máa regulate religion ní orílẹ̀-èdè nàìjíríà ní ọdún tó lọ ní ìparí ọdún tó lọ ghana ní orílẹ̀-èdè ghana ìjọba pínlẹ̀ ìjọba orílẹ̀-èdè ghana wọ́n fi òfin kan síta pé ìwọ tó bá jẹ́ páìtọ̀ tó bá lọ rí ìran àríkùrí àsọtẹ́lẹ̀ òdì tó lọ ń sọ sí orílẹ̀-èdè wa ọ bara rẹ níbi tó lérò ọ lọ́nà kúgbú ni ó gbẹ́n lẹ̀ ni òun kálukú yá ṣewé ọmọ rẹ̀ má sọ tọ́ra wọn náà ni wọ́n máa ń rí ọgọ́rùn èèyàn ni ó kú lọ́dún yín àwọn ò ní rí nǹkan dáadáa wọn ní rówó wọn ní rọmọ àfi kéyìn ó kú eléyìí ó kú èyí ó já àwùn. Orin bàbá mi òjò adé tó ní kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o ènìyàn ló sọ kò lè níláárí olí ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o dáadáa náà lọ́lọ́run o dáadáa lọ́lọ́run o dáadáa náà ni máa ń sọ ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ burúkú ọlọ́run yìí ṣe èèyàn burúkú ọlọ́run yìí tiẹ̀ ṣe èèyàn débi tí ọmọ hùwà burúkú ọlọ́run yìí sọ sọkúsọ o. Àsọtẹ́lẹ̀ òdì ìran burúkú níní ìkápá lórí ayé mi àtẹ̀yìn o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ìlàbílà àlẹ́ ìrẹ̀sìn nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè. Ní àsìkò Dìsẹ́mbà, ṣé ẹ tún mọ táwọn èèyàn
1: atótó arére pààkò yí bàbá ọmọ gánà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òdi ẹtẹ tí bẹlẹjẹ wá gbọmí gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìgbà unity forum ni wọn rán mi sí yín wọn ni máa lọgun ẹfun yìí pé àìlásọ ọlọrun pààkà ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkànràn tí ọrin ńlẹ ọmọ arísẹ gbígbà lẹkàn ikàn ni mo káhùn kásẹ kí olóhùn adéhùn ìwòrí ònìkàn níjọ títí ń dárìn ònìkan ṣoṣo gí ogí o ìwòrí ònìkàn àáṣe dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin èjò ní í ṣekú pa wọn. Oauf ọyọ àtìgbà yìí ń dìbò rọ̀ ní ìmọ̀ wípé yín pé àsìkò yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn òkùsù. Oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùlúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ jọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wa o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ́ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti.

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni ó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbá.

0: ọ̀hún ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wáàsí amẹ́rùjà sì yẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìhun tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán ká tún tẹ pa mọ́ ká tẹ pẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o
1: pálógun kò sí tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn jésù kristi olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ó yẹ gba pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradísì ẹ máa lọ àlòjọ́n náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bíi pé ìgbà wo làwa rí ọ tá a ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ́sẹ̀ fún gbogbo rẹ̀ tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án lẹ̀sán dáadáa ẹnu mi ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè gé èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéèjì àmà àkọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
0: ó sì ń tàbí sẹ̀tàn dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́. àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. sínú paradísì lọ́wọ́ ọ̀tún Olúwa. àwọn takọ̀ sì ó dàbí ewúrẹ́. ó sì mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. ó wá ń sọ fún ọ wípé. torí pé ebi ń pa mí ẹ̀yin òfun mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin òfun mi lómi mú. mo wà nínú òtútù níta nílólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. mo wà lórí ìdùbúlẹ̀ ẹ̀yìn bí àwa náà ṣe máa ń wà ní ààyè. dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìran lọ́wọ́. kánṣà mẹ́nìkan jẹjẹrẹ mẹ́nìkan wọ́n fẹ́ gbé lọ lé òkèèrè ìlú òkèèrè lọ́tọ́jú. owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogíò ó lè gbé tí ó tún sẹ́kù àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí ní tó kan mi ò jẹ. jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀. àwọn tí wọn àlọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yìí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. kíni mo ń pè ná. fírídọ̀mù. àwọn tá a ní fírídọ̀mù. tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: má ṣe mi rè láyé.
0: tá a ní àǹfààní. láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́. ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. táyì torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: ọba orí ìpalára tó fi ṣe jòkó.
0: ni mo wà nínú àtìmọ́lé ní kugu. ẹyin ò sì bẹ̀ mí wò. kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: wọ́n ló ń gbé wa rè orí. ọ̀dọ́ bàbá.
0: ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ò. bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. kódà ẹ̀ tọ́jú mi.
1: àbí yóò lọ.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀sà àmì ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe sọ́dọ̀ ti wa làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ayo. Lọ́ra wa náà àwa náà yípa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni tá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, àárọ̀ gba ni.
1: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
1: Ìtàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀rọ̀.
0: Ọmọọba ládìgbò olùmú ìdí ni Adékúnlé Adégòkè iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndún. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ ọlọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti. Ara Ásírò Amadu Adéníyí Àfà Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
0: Afọlábínú Rodin ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ásírò ọmọ Adéníran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: Bami omo won lo ba gori loyo alaabe.
1: Oranda Islamic Foundation I live to ti kayeja ti.
0: O tun gba be de. Ada sani Sussex Oduola. Amo Ogun dare omo won ni lu Ibadan nile Oluyo le.
1: Ani baba.
0: Ibadan nile Oluyo le o. Ilu Ogun mala Olodogo keri loju Ogun. O tun gba be de odo bami daada America. Ah Alaji Ademola Ariwola. Ade Ariwola America mo dupe lowo yin. Gbogbo yin patapata yin alati leyin wa nile loko pa leyin o. Awon ti mo ran ti dako awon ti ran ti dako Olorun wo la nu osu yi o saanu wa. Yo tun mo mo gba adura wa o ni tan lowo yin. Olorun ba yo mo bu si ni abu si edu ma ri. Yo mo po si ni o e ni wale laila.
1: Come re kayo de show me.
2: Ibadan dupa. Amen.
1: Ko state ya ma ko mo ran.
2: Ibadan dupa.
0: Lókè lókè lẹ́mọ̀ wa ó toríko ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ̀ wa ẹ̀ní jábọ́ láíláí ẹ̀ní jáwálẹ̀ ẹ̀ní rúgbọ́n àtìmọ́ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín. Adéyinka Ọlásùkànmí ló kọ́ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà. Ọlánìkẹ́ Gravy Designer ló ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasit Gravy Designer. Best icon furniture awon eyan ti anu plenty fashion home loke oroki lo ya laafin wa nbi awon aranso won agbeso fun ni ada bi se pa awon ebo na gbe ara mi oye yin gbogbo awon aso ta ma nwa awon na ma nba wa ara saro te ba fe pe best plenty fashion home lori ero bani soro saro 8076003202 7600 3202 plenty fashion home lókè òrò tí lọ́yọ̀ aláàfin wa ń bí. Ẹ̀rí àwọn táwa náà tá a máa kó rọra tá a máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn táwa láyìíká àti àyídà àti àwọn náà sókè. Ọ̀rọ̀ mi ò yé yín wọ́n mò ń bọ̀ ọ̀nà ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ gbà báyìí ká tún gba ọ̀nà bí.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o? Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín. Aya, ẹ já tún rojọ́ díẹ̀ sí.

0: àti ṣebí ọyọ láàrí ọyọ ní ṣebí bàbá ẹnì kọọkan.
1: Sọ bó ti ju ìdí mí àti ṣebí ọyọ online radio àti tìbí ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Eré wọlé tó wà.

0: ìpínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa eléyìí ju àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì ní kẹ́hìndé afíbòyàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ iná ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pẹ̀lú olùmẹ̀já mẹ̀kúnnù láti jẹ́ kéré jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé sẹ́mọ̀jì òní gbẹ́sẹ̀ lé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bí gbogbo ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbúwa lógúnlógún ẹ jẹ́ ká di ìbúwa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún eléyìí ju àánú champion òkèdára kẹ́hìndé sẹ́mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé sẹ́mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ti ṣe bí bàbá ẹni pọ̀ kan.
2: Bí àwọn olóṣèlú wọn ní wẹ́pọ̀n kan tó máa fi ń nàyàn ebi ni wọ́n máa ń fi ìyà ẹ̀ jẹ wá gan wá fi nà wá dáadáa débi pé èèyàn líle ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ mọ́gbà tán ní kí yẹn bá máa bọ̀ wá tí wọ́n fi wá fi oúnjẹ kékèké yẹn fi gba èmi yàtọ̀ láwọn ọmọ wa. Ìdí nìyẹn tá wa fi wá wá sí dé pé ẹja dágbé yìí lẹ̀ tán pé olùgbèjà mẹ̀kúnnù yìí ká ṣe ní jàǹgbara ara wa lálà jẹ́ pé àyà dáyọ̀ bẹ́ káwa náà pé tò àwa náà fẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù náà dìde torí pé àwọn olówó yìí tẹ bá wò wọ́n ti yà wá tẹ bá dé lóyìnbó ní dádúgbò olówó mọ̀
3: sí àdúgbò
2: ẹni tọ́jú táríkà ní dádúgbò pé inú ẹnìkan máa bíra wọn bọ̀ inú bíbá táwa ń báyìí á ti mọ̀ páwọn alówó àyè wọn ní bẹ bá lọ tá gán sí ẹni tí ò lówó lọ nílùú òyìnbó tí ò lówó lọ as long tó ti ríṣẹ́ ṣe kò sí mọ́tò tí ò lè lò so irú yẹn sì àwọn àǹfààní yẹn àwọn àǹfààní yẹn láwọ pé táwa náà mẹkúnnù náà bá dára wa tá bá kóra wa jọ àǹfààní yẹn á jọ kárí àní máa ṣerú àwọn olówó mọ ìdí nìyẹn tí mo fi ní pé àwa mẹkúnnù o àjọṣe gbogbo wa ni.
3: Àwa mẹ̀kúnnù ló kàn báyìí.
2: Àwa mẹ̀kúnnù ló kàn báyìí.
3: Èyí táwọn tí wọ́n ń lówó ti darí wọn, àwọn ti tó gẹ́.
2: Ẹ ó ti tó.
3: Bàbá àwọn kan nígbàgbọ́ wípé táwọn bá fẹ́ ṣiṣẹ́ fún olóṣèlú kan, àbá wọn fẹ́ tẹ̀lé olóṣèlú kan, àwọn náà máa ń retí nǹkan kan ní àtirú ọwọ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀. Àpapàá jùlọ láwọn àkókò ìdìbò, tí wọ́n bá ń dìbò báyìí, ẹlòmíì bí ò bá ti gbà lọ́wọ́ A, kọ́ gbà lọ́wọ́ B, kò tí kò ní dìbò fún ẹnì kankan. Ẹni tó bá tún gbowó jù lọ́wọ́ rẹ̀ gan, ó tún lè mọ́ dìbò fún. Kí lẹ rí sí nǹkan yìí ká tó ká máa gbó lọ́wọ́ èèyàn ká tó dìbò fún yàn. Kí ni nǹkan tẹ rí sí irú nǹkan yẹn?
2: Ṣé ẹ rí ká máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n tó dìbò yẹn òun náà nìṣòro tó bá Nàìjíríà dò níyì tó bá lọ Ọ̀yọ́ dé tó bá ń sọ̀rọ̀ Nàìjíríà wọ́n ní amúkún.
3: Ẹrù ẹ wọ olókè lẹ̀ ń wọ ẹ̀wò sálẹ̀.
2: Ẹ máa pọ́kẹ́ ni ló ti ń wọ́ bọ̀ tó fi wọ́ sálẹ̀ náà. Àmọ́ bẹ́ni tó bá tó lókè ò bá tó dáadáa ẹni tó wà sáà lè sì lè tó dáadáa kó ibi tí mo wà yìí ò mú fẹ́ kó dáa ju bó ṣe wà yìí lọ. Ṣé rí ká máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yẹn wọ́n ti mọ̀ ní wọ́n ti sọ́ di kọ́chọ̀.
3: Ó
2: ti dà sá wa. So òun làwọn náà wá rí ni wẹ́pọ̀ tí wọ́n ń lò fún wa. Ẹ máa rí pé tó bá yẹ kí wọ́n á ṣe fún wa lásìkò ọyẹ kan tún náà ṣe o ọyẹ kan kí náà máa wà o ọyẹ kan náà wà o ọyẹ káwọn àgbàlagbà máa jẹun o ọyẹ káwọn olówó mọ ọyẹ káwọn oní àwọn àgbàlagbà kí wọ́n máa rí dáadáa ṣe ọyẹ káwọn ọ̀dọ́ kí wọ́n máa rí nǹkan kán máa ríṣẹ́ ṣe àmọ́ torí wípé àwọn nǹkan tí wọ́n máa ọgbọ́n tán lò wọ́n ó fi àwọn nǹkan yẹn wọ́n á fi pamọ́ di àsìkò kan débi pé àwọn èèyàn ò ní wá ní orí ọ̀fẹ́ àti lè kọ ìdọ̀tí tó wà nínú ìjẹ́ tó fẹ́ gbé fún wọn mọ́. So ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ti mọ̀ pé àsìkò yìí o àsìkò táwọn yẹn máa wá bá wọn náà ni tó bá dẹ̀ tí wọ́n ń bá wọn yẹn iná ni wọ́n fi máa ń gba ọ̀la àtàwọn mọ́ wọn.
3: Bàbá
2: so ìdí tí mo fi ní pé kò dáa ká máa gba àkọlọ́ àwọn
3: èèyàn. Mo gbọ́ lára àwọn ọ̀rọ̀ yín kan tẹ́ ẹ ti sọ rí nínú àwọn ìkànnì kan tí ẹnìkan fi sọwọ́ sí èmi. Ẹ wá ń sọ nínú gbólóhùn náà níbi ọ̀rọ̀ náà wípé irú òṣèlú tá à ń lò lórílẹ̀‐èdè tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kọ́ jẹ́ pé ànábì Mọ̀ọ́mọ̀ sàlọ́láwà lè wà sálàm tó bá wá tí Jésù Kristì náà tó bá wá tí ọ̀run mi là bá àgbọn mi rẹ̀gún bá wá. Kódà àwọn gan lè mọ́ bẹ́ẹ̀ láṣeyọrí pẹ̀lú bí a ṣe ń pátísì òṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà ìtorí àwọn èèyàn wọ́n máa dà bí ìyẹ́ tí wọ́n máa bo gbogbo ìgbìyànjú gólóbà tí ò ní jẹ́ kí ìgbìyànjú gólóbà wọn dé. Báwo wá lẹ ṣe rò pé a ṣe lè ṣe tá a fi lè bọ́ níbi irú àwọn ìlànà báyìí tí èyí jẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù ó débi ipò òṣèlú.
2: Atọ́kùn ọ̀rọ̀ tẹ́ ìbéèrè yìí ọ̀rọ̀ tó ní agbára ni tó jẹ́ wípé nínú àwọn tí wọ́n gbàgbọ́ iye tí wọ́n fẹ́ kí ìlú dáa wọ́n ní ẹ tún máa sọ àwọn tí wọ́n fẹ́ kí ìlú dáa wọ́n ní ẹni tó bá ṣe dáadáa ohun sóòótọ́
3: wọ́n lè olóòótọ́ ilé ní
2: wọ́n lè wọ́n ní wọ́n ní tẹ̀lé ọ̀ ó dàbí wọn lọ́pẹ́pẹ́ lọ́pẹ́ bàbá wa kan gbà kan bàbá yẹn ní ìlú ọ̀yọ́ ń bí náà ni àbọ̀ àgbọ̀lọ́sẹ̀lú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà ta bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà wo irú òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tílu wọn fi da ta bá gbé wá síbí báyìí ó máa jẹ́ kílù wá da gan o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sinmi kò sí dídá ń bẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bíbà
3: báwo mo kọ́kọ́ fowó àtọmọdín lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wa bí bàtà ṣe ké lótú fẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì ajíṣe bí ọ̀yọ́ àti lórí youtube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò asọ̀rọ̀ mọ́gbèsè wa yún lórí www.ajisebioyoradio.com ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹyin mi ẹyin tẹ ń wò wá lórí ìkànnì facebook ẹ máa rí olùgbèjà mẹkúnnù wọn tó wá gbé àtọdọ tí wọn tó wá wà lábẹ pé àwọn fẹ gbé ìjà mẹkúnnù ló jẹ káwọn wá o yàbá mi ẹ máa bá ọrọ yín bọ.
2: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bíbà yìí. Alákọ̀ọ́kọ́ bá ṣe ń ṣòṣèlú ń bẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́yà owó ni o ó lóun lówó lọ ni o.
3: Àwọn èèyàn máa ń yáwó dìbò.
2: Òun ló pọ̀ jù wọn níṣó àṣírí bẹ fún yín. Wọ́n máa ń ṣòṣò wọ́n máa ń ṣe òwò níbí báyìí ni ẹlòmíì àlọ́ yáwó wá àwa gbé wá àwa máa ní pé ẹ mọ̀ wọ́rí o ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀ bá lóun declare ifundo 3 billion tó bá declare tó wá lóun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe kánsílọ̀ nítorí káwọn èèyàn kọ́kọ́ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà
3: kí láà ti ṣe bọ́ rẹ̀
2: kí ni so tiẹ̀ ti ní free healthcare kankan bẹ̀ yẹn tó jẹ́ primary healthcare tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọyẹ kan mọ̀ pé rẹ ni ẹni tá a sá fún ni ọwọ́ aṣòwò ni
3: businessman
2: ni wọ́n mo clear bàjẹ́ so ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí ṣe yìí wọ́n wá wá wọ́n á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn wọ́n á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọ́n á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn nígbà tí wọ́n bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹ̀kúnnù kò sí ẹnìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan kan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn so ìdí nìyẹn tẹ́ bá wo báwọn tí ń ṣe practice religion wọn ní.
3: ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
2: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀ yẹn kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kínníkan lówó mo ti fún kínníkan lówó no ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá aládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ nílà káyà ti ṣèlú o so àwọn ìwà wo pé ta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá èyí náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
3: Ní tẹ́lẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú.
2: Ní máa ń sponsor olóṣèlú bẹ̀ yẹn.
3: Ní máa ń so onígbàwó olóṣèlú lọ́hùn.
2: Kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá máa gbó wá. So eléyìí á dá wọ́n á ṣe kógó fundraising so wọ́n á ṣe contribution láàrin ara wọn. So ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé yá o Majid Okita Iwọ́lẹ́ kọ́ lọ sí gómìnà wa ní Ọ̀yọ́ o. Tirú ẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oyún sì fún wa láti lè yọ because ó ti máa wà nù policy tó ń gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tiwa làwa náà gbé sínú AAC yìí inú àwọn house of assembly wa alẹ́ ni àwa ní constitution pé tó o bá ti ṣe kaba yóò táwọn ará àdúgbò ẹ̀ bá sọ pé kò tó lé ẹ o tó gba allowance fún pé o máa ṣe tó o wá ṣe ààyè ti wà fún wa láti yẹrù wọn wò se nkan yi se wọn se lóòótọ torí pé ìta se náà ni pé báwo lọmọ mẹkúnnù ò se ní jẹgbèsè kan tó dénú ìjọba tí wọn ní ta property wọn nígbà tó mo bá tẹ̀ ti ta property tí ò yáwó òun ló máa jẹ́ kí ọmọ yẹn ṣe dáadáa sínú ìlú yẹn so ìdí tó fi yàtọ̀ nínú kan tí wọ́n ṣèṣe ìjọba ń bíbà àti lọ́hùn òun nìyẹn.
3: Bàbá ká tó mọ̀ lọ ẹyin tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa olùdíje fún ipò gómìnà ní abẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú AAC African ẹ bá ń pè é.
2: African Action Congress.
3: Kí wàá lẹ máa ń dá lò lẹ bá ti pè báwọn.
2: African Action Congress take it back action.
3: Take it back action láti ẹ̀ka àpolówó wa mẹ́wọ̀n ẹ bá wa fi dingu awon olugbeja mekunu si
4: awon joba kan wa ni pe
0: Ipele Oyo ta ba soro nipa eleyin ju anu ore mekunu afenifere to se bo kan champion okedara kende moji ni ke ja bi boyo ninu egbe AAC gege bi gomina ipele Oyo fun eto ko to ye koro ina ba to duro re eto abo to gbe gbe okupona to yo kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gogo la bi pelu olugbeja mekunu lati je ke je ijoba ipele Oyo kari ile kari oko champion okedara kende se moji oni gbese le asun ijoba ibile bi awon
3: to eka bo pada lati eka ipolo oja wa champion okedara kende ese majidi awon na ni olugbeja mekunu awon ni won ko asia egbe olugbeja mekunu dani ko to di pe won join egbe oselu AAC ngagan lati je olugbeja mekunu fun anfani awon ti won ba ti mo ni bi ipolo ta gbo yi a so pe ko ni gbese le asunwon ijoba abile bi awon ara bi kan pe ohun lati je ki re nje ijoba ipinle Oyo kari le kile le ba wa so nipa eleyi pelu gomina to wa nipinle Oyo lowo lowo lori gbugbu awon eyan na bi o ba da gbugbu eleyi ona oda mode bi ona oda to je pa awon local government na wa ni abe ijanu lati mojuto iru awon kan wa yi kini eyin ni fun ara ilu labe bi
2: ese olotu se ri alakoko nkan ti awo kokoko ti ati to wa to ti wa ninu eto ti awa fe se ni bipe alakoko ni pe a je ki local government ko bere si ni sise pada so ti local government ba tin sise ara de awon ara ilu
3: o no sun ma ara le awon sun le ti le
2: ko ti e si nkan normally ko state wa labe local government ni tori local government lo ni ile so o ye ko je pe local government ko si nkan kan ti won ba fe se ni local government ewu local government is enikan ko le lo ko na fe se project fun ra won
3: wa le se fun ra won
2: ba re yan ba le ti o lowo lowo eto agbalagba lati lo si local government lati lo so pe nkan bayi se mi o mi ni owo oya fun won ni owo insurance ni o ti won o fi ma lo toju ara won amon gba ti o ba si iya nja awon eyan lu yi gan awon eyan mo ni o won wa mo bi ti iya yen ti wa
3: ngba ngba toju wa oto won ta mo bo se ya ko ri gangan
2: e won mo boya yen ja won eyan tori pe ti local government o ba ti sise iya ma jara ilu ilu oni da so local government yen la wa kokko make sure pe local government gbogbo owo to nwa po government ni local government la mama ko be sibe pada a de se gbogbo eto a se awon gbogbo medical awon primary medical
3: Primary health center
2: wa o ma wa bi ti loyinbo ni ko si the allocation ta n gbo po n wo lu ko si ona kan mo so pe ilu yi o ni daju be lo
3: baba mo n gbo ni bi kan tele pe ngba ti owo yi ti o wa wo apo asunwon ijoba abile o pe gomina wa n fun won ni iye million kan lo so osu won wa pe ni nkan mi won pe ni bi security vote fun local government ni wa n je ka won yin o ma se owo yi bi o se wu won won yi se ilu won o se eyi eto abo won ga tan lo won fun won lowo eto abo won o si awon nkan o leyin ti ni to ti wa ni pese sile ti pe teyin ba de be o te ba de be awon nkan bayi le be se latari pe awon local government yi awon je gudu je rakun be ton ma fi owo le fun won gan awon ti won mo panpo npo po nbe awon kan ti de be pe ton ba ti wa ni position kan gan bayi won ti wo pe ka won gan ka won ran ka won lo mo joye loku ka won mo fe la loku so bawo le se fe cob waru awon excessiveness yi gbogbo awon kan yi
2: te ba ri inu oro ti mo so siwaju mo ni wi pe omo ti o ba ti je gbese ti o yawo ko to lo soselu ko ni nkan kan to ma so pe ohun o ni file tun ilu se ọ̀dà nísìn local government chairman wo lẹ máa sọ pé wọn à ń bẹ̀ tí ò náwó kó tó débẹ̀. So nígbà táwọn náà bá débẹ̀ n tí wọn kọ́kọ́ máa lé ni pé owó tí mo ná ẹjábẹ̀ látòrí kánsílọ̀ lásán tí kánsílọ̀ lásán bá fẹ́ bìdẹ̀ nísìn ẹnìkan lọ bá bàbá ṣá party chairman kan agbó lọbẹ̀ ẹnìkan lọ bá secretary kan agbó lọbẹ̀ nígbà tó ń bá débẹ̀ gangan òun lẹ máa wo tó wá lọ́wọ́ 80% nínú àwọn local government councillors tó bá ti win báyìí wọn akọ́kù ládùúgbò yẹn ìjẹ́mọ̀ tó fà ni wípé láàrin ọdún mẹ́rin yẹn gbèsè tó ń sì jẹun àti ìlé sán àwọn bàbá ẹgbẹ́ ti kọ́kọ́ gba owó tí wọ́n fi ṣèlú síwájú. So àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn kò wá sí nǹkan kan tí wọ́n ṣe eléyìí tẹ́ ni wọ́n fún wọn ní 3 million àbí ni wọ́n fún wọn ní oṣooṣù kí ló wá tó ṣe ẹni náà ní family títẹ̀ tó fẹ́ bọ́ o láwọn èèyàn tó gbé bùkátà wá bá. So owó ni ò sí lápò government yìí tó bá yá sí gan wọ́n máa ta ilẹ̀ government wọ́n máa ta property government náà. So kò lè sí àǹfààní kankan lùlù yẹn tí local government ò bá ti ṣiṣẹ́ ṣe wá rí àti lè jẹ́ wípé ọya owó ìta fún yín o ìjẹ náà síbẹ̀ o ní wípé because wọn with lack of maintenance nígbà tá a bá sojú ọ̀nà tá a lọ nu mọ́ àwọn òyìnbó ẹjẹ́ fún ní àṣàpò kan àwọn òyìnbó tó bá ṣe bọ́ ṣe kínní yìí bá yín sí tébù yín sí o wọn ti woye tí wọn fi ṣe àwọn pé a fẹ́ lò fún ọdún 20 owó tí wọn fi máa maintain ẹ̀ owó à ń bẹ̀.
3: Ala tí wọ́n ìṣù mọ́ budget
2: yìí. Bẹ́ẹ̀ ni fún to create more job for other people. Mo ti sọ òyìnbó.
3: Ẹ máa bá bọ̀.
2: So o ní wípé ẹni tí wọ́n ti yàn síbẹ̀ kó mọ lọ́nu ó dọ̀tí o kò dọ̀tí o ó ní láti mọ̀ lójoojúmọ́.
3: So owó tí ó ná ọmọ
2: owó tí ó máa gbà tí ó fi ná gbogbo o ti wà ń bẹ̀ o ní pé maintenance wà. Àwa tá a bá sojú ọ̀nà sí yìí à ní débẹ̀ wọ́n ìgbà tó wá tó tọ́nà
3: ìbátan tó sọ. Nígbà tó bá tún wú tán yányán.
2: So àwọn ìṣòro yẹn o ní wípé nígbà tí wọ́n bá ti bẹ̀ yẹn ṣẹ́ wọn lọ owó bẹ̀ mọ́ because wọn àwọn àgbà nígbẹ̀gbẹ̀ yìí nílẹ̀ ń tí àwọn àgbàlagbà síbẹ̀ àgbàlagbà tó yẹ pé tó wá ti débẹ̀ tán báyìí oorun náà máa súnú ọ́fíìsì sẹ́yìn lè máa sọ pé kó jí lóru kọ́ lọ wo pé kí náà ṣe nígbà yìí ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìjọba á dìde lóru á dìde lọ́sàn ibi tí wọn expect pọ́n lè wá wò wá lọ wo àwọn tá a ti ẹni kí wọ́n sọ̀nà ìjọ tiẹ̀ ṣe ìyẹn ni bọ̀ nígbà tó máa ti gbé débẹ̀ tán àti pé kíni bàbá corruption ti pọ̀ jù ń lu yín bàbá.
3: Nílùú wa.
2: Ẹ náà ni èmi tí ó èmi bóyá ṣe mi bí kíkì ní kò mi sí bẹ̀ mọ́ ni.
3: Ayẹ gbọdọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ àjọ wà ń bẹ̀ náà ni. Lórí bàbá bí ọ̀rọ̀ àwọn alága àjọba àbílẹ̀ tí mò ń sọ bọ̀ nínú owó tí wọ́n á fún wọn wọ́n á ní wọ́n ń dájọ́ láàrin ara wọn gbogbo àwọn gómìnà gómìnà àwọn alága àjọba àbílẹ̀ ní gbogbo Ọ̀yọ́ state ₦2 million ni wọ́n ń dá nínú owó òlu lóṣù tí wọ́n jọ ń kó láàrin ara wọn.
2: Ǹjẹ́ ẹni tó fi wọ́n síbẹ̀ tó jẹ́ gómìnà ǹjẹ́ ó wádìí bẹ̀ wò.
3: Ibi tá a wá ń lọ nù.
2: Torí pé wọn ráyè àti ṣiṣẹ́
3: yẹn accountability yìí.
2: Kò sí wọn ráyè àti ṣiṣẹ́. Ìgbà táwọn tí nìkan tán wá nígbà tẹ pé pàtó débẹ̀ ọdún méjì wọn ti kogbó tán ti rí tán ti ná wọn ti rí padà. So bí nǹkan ò bá dà kò kàn wọ́n mọ̀ náà. Because ìwọ tó bá fìyàn síbì kan wọ́n máa ọmọ wá ṣàkáǹtì nǹkan yẹn ni bọ́n ṣe náà náà.
3: Ẹ kí wọ́n jí pé owó tá a fún yín lóṣù yìí bó lẹ́sẹ̀ náà o kí lẹ́ fi ṣe o.
2: Àti pé bàbá mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ bóyá bí wàhálà ò ní.
3: Ẹ sọ.
2: Ẹ ti fẹ̀dí sílẹ̀ jù.
3: Sáwọn aráàlú.
2: Ẹnú ìjọba ní Nàìjíríà wọn ti fẹ̀dí ìdí corruption sílẹ̀. Wọ́n kàn wò pé okay o kíní yìí o ọ̀nà tí wọ́n fẹ́ gbà ni o ẹ mọ̀jà ká sílẹ̀. Wọ́n ní ètò wípé ọ̀dà nísìnyí báyìí ibi tí ẹ ti lọ ra ọjà tí ẹni yìí tajà fún yín ibi ìbáyìí lẹ́ẹ̀tì sanwó ẹni tó tajà gan fún yín ò mọye tẹ́ni yẹn.
3: Ẹ̀hẹ̀n ní tí wọ́n bá mú dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ bí wọ́n pé iye tó san rèé.
2: So kò ní sí pé àdákùn máa tọ́jú ẹ̀ síbẹ̀ yẹn.
3: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ
2: yìí. Tọ́pá dẹ̀ ti kú òun bẹ́ẹ̀ tán ibi tí ó gbà jáde òun ó yẹ̀ wò pé sí lóòótọ́ ni o.
3: Ọ̀rọ̀ tẹ́
2: ẹdákùn ṣé wọn wá ti pàdí mọ́.
3: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lára àwọn bàbá mi kan táwọn nílùú Èbó tá a jọ sọ̀rọ̀ of recent bẹ́ẹ̀ ṣe ń sọ ìgangan làwọn náà ṣe sọ wípé kíní kò ní sọ pé òun ò ṣe kankan pé kò sí bí wọn ti
2: kájí alẹ́
3: àwọn ìjọba yẹn wọn ti ṣe ìlànà àtẹ̀lé lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé kálukú ọmọ sọ́ra wọn ni pé ìwọ́gun ò ní fẹ́ ṣẹṣẹ gbé pé àwọn èèyàn ò ní fẹ́ àwọn náà fẹ́ yàgbẹ́ sójú ọ̀nà níbẹ̀ àwọn náà fẹ́ bàlújẹ̀ ṣùgbọ́n ìjọba ò fi ààyè rẹ̀ lẹ̀.
2: Ǹjẹ́ mo tó fà?
3: Kí ló fà?
2: N tó fà ni wípé àwọn tó tí wọ́n to tí wọ́n láwọn ṣe ètò ìlú nílùú yìí ó yàtọ̀ sáwọn tó ń tò lọ́hùn ṣe láwọn tó pilẹ̀ ètò yìí wípé kíni yìí máa ṣe wúlò fáwọn èèyàn wa.
3: Báwo ni ó ara wọn tí ó ṣe táwọn aráàlú ó ṣe gbádùn nǹkan
2: yìí. Máa fún sáǹpù kan.
3: Ọya ẹ máa bá.
2: Báwo ni ó ṣe wúlò fáwọn èèyàn wa. Kíni yìí bò ni ò sí nípa àwọn èèyàn wa lára. Ṣé ẹ rí pé ìtàn ti ṣíwájú nìyẹn. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ pé àrọ̀ MTN nǹkan àwọn communication wa ń bíbá yìí.
3: Àwọn network
2: yẹn. Àwa ń compare rẹ̀ sí Twitter se ma gbo internet ti mo lo America mo tun lo disin bi bayi
3: e tun ri lo na de
2: tun lo bi bayi
3: e ro mu e
2: mi ti en da ti on ro mu e because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
3: so di subscribe si latun
2: nje mo to fa nigba ta awon pe ngba ti ki lo ko en bo wa MTN kankan to n bo wa
3: awon network
2: yen baba wa kan lo wa nbe ngba na to je olori bi won ba fe se duro da ton fe pe tori ara ilu ni ti won ko wo ni pe ah se tan ba se oda o ti won ba gbe kale pe te ba fe se kini isi lu wa o gbogbo awon internet yi o ma je unlimited ni o fa awon eyan wa o call won iye rate bayi la fe o se mo pe policy won o fi gbe o ti di condition
3: yo ti wa lara condition
2: wa wa wa ha gri pe to agbo o oye mo gbe bo
3: wa to wa sise
2: ko ni ji pada mo amo ti won gan ni pe elo no ma je percentage ti mi every month ele mama ja lori enikokan so into je ki nkan yin o da niyan
3: baba ta ti ba wa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan ki la won kankan te ti e kokon ni lokan pe e fe se iyun da kokon ele keji eto abo yi ko se en ti o kan ni le loko pe leyin o je awon eyan ti en lo nu oko gan lo da ko mo eto wo lo ti wa nle fun eto abo be ba nku papo ba
2: se ri gba ti a ba de joba alakoko nkan ta kokon mo to na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
3: se ni ba se se
2: e ma ri pe eto abo na lo lati ko saju alakoko ni elekeji a je ko nje o po
3: onje to je awon agba se ni bebi ba ko nu se ise mu se
2: a je ko de bi pe ifundo gan beyan ba nise lowo ti se po le o tori aye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won bere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo se won ma add into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
3: ani soja
2: ani soja
3: awon dss na
2: ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ni to wa yi
3: won ni to yi
2: no won ni to be o
3: ara won ni sheriff ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kan npa america
2: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
3: awon eleto abo
2: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun e je nbe lati soja ni loyinbo to ma gbadua ki rin wa soja nigeria ti soja ba soja ni ni loyinbo e mo to ma se ni won ma sign contract ni ke se pe se ko kuko wa se
3: iye odun bayi mo be bi se abi
2: mo sign odun merin fun yin to ba wa se merin yen ton baba to ba fi ku me ti o fi ku laye yi respect e ma wa fun ni ke ra first class ya saju yin wole o
3: lara awon apin dan ba awon ile to abo lohun
2: be ni ko si ni awon na pe ni veteran
3: veteran
2: bẹẹni ko si ni awon yiyi e wa wo omo e
3: yo je wuri fun awon molebi gan yo je wuri fun omo e
2: egbon e won fe kawe ni o ijoba lo ma sponsor won tori bo ti sise fun luri bo le wa se wa compare pa won yen te ma lo soju ogun won ni ku sibe pe ko enemy o ni woluwa
3: pe to ba tun wa ku so ngan
2: to ba tun wa ku so won tan awon ebi won ti won o fi jale laye o won to si mo iya oni je won awon kan yi lo ye ka kokko se na pe o eni to fe lo face awon eni awon arabi nkan meji ni n ba lo soju ogun o se se ka won ka agbara won ka won ngba ta agbara ba te wa ka won kini bo le ya o se ni je awon ebi won atawon mo won olofa te pe to ba se tuko ati ma yin bon be olopa mi asa lo ni now a lo sa pacific kan leyin 3 hours me se wa ni pe e pe wa be le kan
3: ani mo wo fun ran kan ti ijagba ikini kan sele olopa soja si nbo aso soja ti si nbo aso
2: o ma bo
3: to nbo ko lorun kan ba mo pe soja ni
2: because mo ko ti wa ni bi ahamo ti nkan ba de sele so nbe hun ko seni ti o gba
3: o seni ti o take care family o na
2: so o gba won kan ila wa ti seto pe a gbe to npe ni insurance kale fun gbogbo awon to olopa o ami o
3: civil
2: defense te mama tekun
3: sugbon olopa o si ni abe isakoso ijoba ipinle oyo
2: ko se kankan
3: àwọn náà ní wọn benefit
2: níbẹ̀ èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tàbá débẹ̀
3: tàbá ti débẹ̀ nílé ìgbà
2: sọ̀gbìn torí pé yes nígbàtí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa àwọ̀ wà ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o
3: ní state tiwa
2: o tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú e ma pe la la ijo awon pa lu na ma nse
3: eto nsa koso lu won
2: e ma ri pe isin to ma ni kankan sele nbe kan sin wa won ni pe won ti pe kan lata buja pe fo mo yen le o oni tele mo tori pe ofin ibile wa
3: la
2: koko fi yewo
3: la bi koko tu o
2: eh so a ni pa ofin ilu gbogbo luru but awo fi ti wa kun ti won ba ni pe ofin Nigeria o so pe ka ma to se gbe titi awa le so pe to e to wa ti pe titi o ijiya bayi wa fun
3: eh
2: eh won de ni bi wa fun
3: eh eh eh eh ah ah gbogbo eyin te won wa nile champion kende oke darama jide re o ah awon ni oludije fun ipo gomina ni ipinle oyo ni abi ase egbe AAC abi ase AAC eyin te ngbo wa lori kan ni radio wa na o won ni e tin gbo lati kan won ti e tin jingu yin won ise won mo gbo ni ori kan ni radio wa o wa nbe ni ori kan ni radio wa ah awon na ni atijo npe ke lu oro lataro sugbon le kan ni eto abo lo siwaju kin la awon kan mi te tun ni papapa ka se papapa bi awo baba sona
2: ele keji ni wi pe a se eto a wo kini soro to fi je pe ko sise nilu ona meji la fi yewo alakoko ni wi pe a wo awon ile ise kekeke yen ki lo fa ti won fi ko to fi ko gba wole
3: ti awon ile ise kekeke won ti e po ni ru oyo wa
2: igan na ti won fi ko se ogun fi gboko wole
3: ile ise ke ile ise
2: bi si ti joba ngba lo won lo po ni ba se dinku nipa ta ba dise ri nti o sele nipa awon ara lu awon aru awon omo bo se nse eto nkan yeto
3: won leto won ni lana
2: to ba je pe 10 naira no ba ngba lowo won ti won to pa won lara won le so di 50 naira and 5 naira 5 naira yen a create job fun eyan 20 20 yen a mo tun pada wa san tax fun lu a wa multiply ju kan te so yen lo bongba ti o se to nkan yen won ronu jile ati tun kan se the problem to wa nbe niyan
3: so eh de tin joye wa ni se
2: so nipa ta ba wa se ona ta ma fi se alakoko ta mo ta ba se yen ton pe a ti mu oke ile ise o awon tax won o a reduce e fun won se yen ni problem te ni o ye create ise mi elekeji wa ni pe a wa lo wo awon kankan wo awon kan wo la ma lo a wa lo ru system tan lo ni lo oyinbo
3: e la han
2: ti o je alakoko iru awon agbofinro wa
3: ni o
2: won a le mo wa active ni pe nipa ti eyan ba tori eyan ba pe dada ke se pe ti mo so e ma e je ki clear ke je break it down o ni wi pe se ri ngba ti orun ba kunyan eyan ma lost memory yan ati react lori nkan ma o ma npe
3: yo lo
2: o ma slow so alakoko ki officer ma wa ninu ninu bi se for 15 10 hours o ti poju
3: o ti won ti wo ba use
2: re o ti lo
3: ma lo nlo mi ojo
2: yeah for the whole week so a wa pin to ba je pe o ma sise 12 hours ni a day ko ni se jijo merin lo ninu osu ninu osu re so elomi na agba so a le fun elomi na lori ofe ati le sise te ba wo loyin boju se to poju 8 hours ni anege gbogbo se
3: to poju 8 hours ni
2: to ba je pe fi ya full time employee pe o sise o 8 hours na fun elede 40 hours a week ni o wa tun le wa ni pe o ahan mo tun wa le lo si ile ise kan ki tun lo wa ise nbe o
3: amo
2: ehn but no ma pe toto e gbo bukata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o yisi lati le ise wa mo
3: baba a je kin gba lenu kin sodo rin eto wo lo wa nle ba wa odo toro do le mi na
2: se ri ti todo yen ise po lori e ta ti mu
3: pa awon ta se nda luru ju odo na ni
2: tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ke yan mo wole ka je mo gbo
3: ke se gbo ara ja lo gba
2: gbo ara ko lo gba elomi wa te bi ba tin pa ko le control e mo a compromise ma won tan to n se baje se wa ri awon odo alakoko ere da aso yo di ilu bi Las Vegas
3: to je pe
2: ama make e busy awon ewe ma sport a make e busy
3: ga lara awon ere da
2: ara yo risi a wa wa won ton pe ni tourism awon bi ton ma tin wo awon ewon kan mere on lawo si ti o poju e wo Orlando e gba ti ilu kan be ni Florida ton pe ni Orlando
3: mo ko re be so po Orlando owo
2: ni Orlando owo ko Orlando ni Florida city kan ni
3: e
2: ma ki barista o bi ko pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni e jam be la bi omi o wa ni ti me ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
3: Orlando ni gba over da bi Dubai sin ta wa yan lo Dubai da lo
2: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mo mi water labi omi tẹ́jọ́ seré ìwọ pẹ̀lú àwọn ẹja okò irú ẹ̀kọ́ ló wà lọ́nà dubai torí gbọ́n tùlù bẹ̀ sí ó clean lásán ni kò sí kan tó wà special.
3: Nǹkan tí mo fẹ́ pààyàn ni pé báwọn yẹn ti sọ bẹ̀ẹ̀ di tourism.
2: Yóò bẹ́ẹ̀ bàbá sì wá sọ nìyẹn àwa nílò bẹ̀ yà lóru Orlando àbí ká lo Las Vegas tó bá jẹ́ pé bẹ̀ gan omi tán bá ń tà ní ₦5 ń bò mí over the ₦20 because kì í ṣe pé wọ́n ó dìdì wọn nítorí pé àwọn tó máa rà á ti pọ̀ ju àwọn tó wà nílẹ̀ lọ. So èrò ọjà èrò ètò ọrọ̀ ètò ọjà ètò
3: ọrọ̀ ajé
2: èrò ọjà
3: ọrọ̀ ajé
2: èrò ọjà
3: ọrọ̀ ajé
2: ètò yes ètò ọrọ̀ ajé o máa búrẹ́kẹ́ so o máa jẹ́ kó pọ̀ débi pé kò ní ṣègbè kò ṣiṣẹ́ so àwọn ọ̀dọ́ náà máa engage nínú sport ju bọ́ọ̀ ni o basketball ni o tabawo in the history of Nigeria in sports ẹ máa rí pé sport lọ́kọ́ mú orúkọ Nigeria lọ sókè ẹsẹ̀ ni number one tọkọ jẹ́ a nígbà kan wà tẹ́ pé taba ń lọ sí Ghana taba ń lọ sí kinní kan tó wà tó pọ̀ mọ́ Nigeria ń bọ̀ wọ́n máa sáré lọ ni wọ́n á sá lọ jìnnàjìnnà tí n bá lọ jàn Ghana gbà yẹn orúkọ tó ń pè mí ni wọ́n á ní ọmọ burúkú crazy boy because tí n bá débẹ̀ mọ́ sọ pé mo fẹ́ wá nẹ̀ nílé ni o tó wà ti gbọ́ pé ọmọ Nigeria ń bọ̀ nínú eré ìdárayá wọ́n máa ń tún prepare more so tẹ́bá wá wò tẹ́bá wá kọ gbogbo àwọn tó ti ṣe dáadáa nílùú òyìnbó tí wọ́n ṣe dáadáa tí wọ́n tẹ́bá wo eré ìdárayá ntó ń ṣe fún economy ìlú kékeré kọ́ tí n bá break it down yẹn máa rí pé ẹ̀ráyè ni owó tí sport ń make sínú ìlú kékeré kọ́
3: tó ń generate
2: sílù bọ̀ kì í ṣe pé epo ìkọlà fókọ̀ sí Nàìjíríà because wọn ní ọpọlọ àti lè check ẹ wò kíni
3: wọn bá di ṣáájú
2: yes
3: sport
2: ló nǹkan tó ń mú owó wọlé jù tí wọn bá mọ tó ń bẹ̀ẹ́ ń bẹ̀ so á jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n rí sport ṣe then ẹlẹ́ẹ̀kejì wá ni pé irú kíní kan ọbọ̀ kan bẹ tó wá sí America ń gbà kan báyìí mo kàn pàdé àwọn ibi tí mò ń lọ ni ọwá ni pé mo ní ọwá ni ọmọ north lòun mo wá ni kí ló ṣe lọ́wọ́ ni pé àwọn ó ní gọ́vnà àwọn ó máa sponsor yẹn 250 wá ní every year former governor nígbà yẹn o.
3: Láwọn táwọn máa wò pé wọ́n wà bá
2: pọ̀ jù táwọn pé àwọn ni
3: wọ́n wà lẹ́yìn
2: yes so irú ẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ gbogbo ọmọ school tó bá ṣe dáadáa ní school ó kéré jù 250 a máa rán wọn lọ sí ìlú òyìnbó kì í ṣe pé a lè sọ rírẹ́ mí kọ́ o kán tún lọ kó ẹ̀kọ́
3: ìmọ̀jìnlẹ̀
2: sí wa láti bẹ̀.
3: Bàbá kẹyìn tó kẹyìn ẹ má làágùn jìnnà ní àwọn ilé ẹ̀kọ́ gíga àwọn kan wá kẹyìn kan sáà strike lọ ni bí àwọn asu táwọn tó tún wá jẹ́ Oyo State náà àwọn náà àwọn bí kan strike lẹ́nìí kan strike lọ́la kan wọlé lẹ́nìí kan tún strike lọ́sẹ̀ tí ń bọ̀ nǹkan wo lẹ ti nílẹ̀ tí irú nǹkan báyìí òbí ní mọ.
2: Ihun tó fa irú nǹkan bẹ́ẹ̀ corruption ni tẹ bá wọn tó ń bẹ̀ táwọn náà fi strike corruption ni gọ́fìmẹ̀ntì fẹ̀dílẹ̀ bì kan àwọn gọ́mẹ̀ntì tó wà bẹ́ẹ̀ wọ́n rí àwọn asu láwọn ò fẹ́ kan tún ṣe àwọn tí ò bá wà nítàn bá mọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa wò pé gọ́mẹ̀ntì ò dáa nínú ta ni gọ́mẹ̀ntì
3: tó onílé nílọ́wọ́ àlejò gan díẹ̀
2: rú ni wọ́n jọ dìṣọ́rù ni so àwọn tó bá mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀ pé kò ṣe fọ́ọ̀tì ẹnì kankan torí pé corruption tó ti wà nú ẹ̀jẹ̀ everybody bí pé okay ibi tá a ti lu jìbìtì o lè lélẹ́yìí
3: wọ́n
2: fẹ́ dínà bẹ̀ ànígbà wà ní sọ wọ́n wá mọ̀ tútú funfun síta fáwọn èèyàn dúdú náà máa gbé sínú irú yẹn làwọn ò ní fàyè lẹ̀.
3: Elédùn ọba wa ṣe ní ọ̀la ká tó bá máa lọ ọ̀la kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la tó rà gbọ́ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la.
2: Ní ọ̀la ni a fẹ́ ṣe flag up wa unveiling ní Ìbàdàn la máa lò ní Ibo College ní Orogun ibẹ̀ ni a ti fẹ́ ṣe.
3: Ibo College
2: yes
3: Orogun
2: nílùú Ìbàdàn ibẹ̀ ni a ti fẹ́ pe a tẹ̀ pé gbọ́n ọmọ ọ̀yọ́ náà kan wá grace pé àsìkò tí ọmọ ọ̀yọ́ débẹ̀ yìí o èmi náà wà nú àwọn èèyàn tí àjọ lọ fa àsíá sókè pé ọmọ ọ̀yọ́ òun ló kàn so a tẹ̀ pé gbọ́n ẹ̀ kan wá síbẹ̀ kan wá yẹ wá sí.
3: Tọ́ ọ náà lẹ ti gbọ́n kí n tó gbọ́n ní Ibo College yìnyín ní Orogun nílùú Ìbàdàn ní ọ̀la òde yìí aago mélòó lè tò náà bẹ̀rẹ̀ bàbá.
2: Aago mọ́nà yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá bọ̀ gẹ́gẹ́.
3: Ní aago mẹ́wàá bọ̀
2: gẹ́gẹ́.
3: Ṣé ká ẹni tó bá wà Ìbàdàn náà lè pàdé wa ń bẹ̀.
2: Àtẹ tó ń bọ̀ láti Ìbàdàn àtẹ tó ń bọ̀ lókè owó àtúntẹ
3: ló ní ìwé báwọn tí gbọ́n pa olùgbèjà mẹ̀kúnnù tẹ́lẹ̀ sí àǹfààní wà pé sáwọn orí bọ́ọ̀sì gan ní àyín tí wọ́n fi tẹ̀lé a lọ.
2: Bẹ́ẹ̀ ni a ti ṣètò ọkọ̀ láti iléeṣẹ́ wa ní ọ́fíìsì wa tó wà ní iwájú alágbọn ní Rufus Building. Ibẹ̀ ni gbogbo a ti pàdé. Gbogbo àwọn tó bá lọ láti bẹ́ẹ̀ mọ́tò ti gbé gbogbo
3: alẹ́. Aago mélòó ni kí gbogbo wọn pàdé ń bí lọ́la?
2: Aago mẹ́jọ la fi sí láàárọ̀.
3: Aago mẹ́jọ láàárọ̀
2: la. Ẹ̀mọ́jọ́ aago mẹ́jọ lọ. Torí ká lè bá mọ̀ pé tó yé báyìí làwa tá wà nílẹ̀ o mọ́tò báyìí la ni máa tún fi kún o.
3: Láti máa fi kún. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ kí n tó gbọ̀n. Ẹni tá a ti jọ ń bá ọ̀rọ̀ tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀ náà ni olùgbèjà mẹ̀kúnnù dé champion ẹ̀sẹ́ Kẹ́hìndé Majid tí wọ́n jẹ́ olùdíje fún ipò gómìnà ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A gbọ́ káfí eléyìí ká mọ̀ fìyún ṣe lọ pé lára àwọn tí wọ́n táwọn náà sọ páwọn náà fẹ́ díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú yín lára àwọn olùgbèjà mẹ̀kúnnù pé ẹ ṣe nǹkan kan fún wọn níbi owó tí wọ́n máa ń fi san owó láìpẹ́ ẹlòmíì àwa mẹ̀kúnnù ẹlòmíì ò ní rówó lè gba fọ́ọ̀mù irú gbà tí presidential kinní tán gbé sí 100 million níbo ni irú èmi fẹ́ rí 100 million láti fi gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú 100 million àwọn míì gbé síwájú 40 million wọ́n á lẹ̀ ṣe nǹkan kan fáwọn kan mọ̀kàn fẹ́ kẹ́kàn ra sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀.
2: Ṣe rí ìyẹn náà ni ìtumọ̀ olùgbèjà mẹ̀kúnnù ipá wa la máa gbèjà ara wa.
3: Àwa la gbèjà ara wa.
2: So ngbà tí a pe àwọn èèyàn jáde pé ta ló fẹ́ jáde fún rẹ̀ ta ló jáde fún sẹ́nẹ́tọ̀ sí pé a dẹ̀ béèrè pé ta ló ní owó lọ́wọ́ ta ló lè ṣe ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri ye a de pe agbara wo to so a de support won peda o ticket won re ni de ati lo je gbese so awon ina lo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki ayi pada le ba da tori ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijo ba sele ijo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere.
3: Mo gbọ́ nínú ọ̀rọ̀ yìí gan yẹn ni gbogbo ohun tí ẹ ṣe yìí o pé gbogbo ohun tá gba yín agbára yín ká fún ara yín lẹ̀ sí kìí ṣe pé bọ́yẹ lọ yáwó mì kan tí wọ́n máa fi interest léyìn káàkiri kan ni.
2: Lágbára Ọlọ́run mo sọ láti bẹ̀rẹ̀ déédéé sí gbogbo
3: débi tá a bá dé yìí débi tí tó ń lọ.
2: Kò sẹ́ni tí ó mọ̀ pé ẹgbẹ́ AAC àwọn náà lówó jù kí mọ̀ sọ nǹkan mí àmọ́ tó fi dé nìyí ní Ọ̀yọ́ yìí o àwa náà sì là ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínáwó àtàpò wa. Èmi dẹ̀ ń sọ wípé tó nígbà tá a bá ṣàdúrà tán tá a bá fi gbìyànjú kún ní tó bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn òun láwàá gbà ní kádàrá.
3: A gbà ní kádàrá.
2: Èmi ò lè bínú sí nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ìyẹn ni pé tí àwa ọmọ ilẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ kílù yìí ò dáa.
3: Gbogbo ọmọ Ọ̀yọ́ ti pátápátá.
2: Challenge léyè fún ẹ̀yin náà irú ẹ̀yin báyìí. Challenge ni. Nígbà tá pé ewéjọ ni wá tèmi wá ní pé tí èsì mi dẹ̀ ń ṣe olówó.
3: Challenge àti mọ́kọ́lá.
2: Mi ò mú ti mọ́ ti challenge mọ́kọ́lá pọ̀ mò ń sọ o. Tí mò ń sọ sí pé ó dá o nǹkan tá a fẹ́ ṣe lélẹ́yìí yìí o nígbà sẹ́mi kan máa ṣe gómìnà sẹ́mi náà máa ṣe kọmíṣánná ni kálukú náà ló máa mú ààyè títí ẹ̀. So but lásìkò ẹni ta wà ń bẹ̀ ni èmi nìkan náà mo sì ń gbé.
3: Ọlọ́run ọba tí máa ń bá ẹ̀dá gbẹ́rù rẹ̀ yóò bá yín gbé a sì ní jẹ̀ kúrò lórí rẹ̀ bá a ṣe fẹ́ orí náà ni ó rí ìjọba ti mẹ̀kúnnù ni wọ́n sọ pé lásọ páwà fẹ́ fi eléyìí ṣe nígbà tí a ti challenge mi mo fi kún pé ìjọba olùgbéyà mẹ̀kúnnù la fẹ́ fi eléyìí ṣe ẹ tún rọ gbogbo àwọn bàbá mọ̀mọ́ wọn tí wọ́n ń gbọ́ wa nílé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà tí wọ́n ń gbọ́ wa nílé láti jẹ́ pé káwọn náà lè máa torí àwọn èèyàn máa ń sáṣẹ́yìn tó bá ti débi ọ̀rọ̀ òṣèlú báyìí bóyá torí owó tó wà ń bẹ̀ pé owó táwọn ọ̀nà ó pọ̀ jù pé irú olùgbèjà mẹ̀kúnnù sì ti dé ní sí òkè ṣe pé ọ̀nà owó kan tó fọ̀ lápò ya ẹ bá rọ̀ wọ́n ká má sáṣẹ́yìn.
2: Ẹ̀yin mọ̀mọ́ wa ẹ̀yin bàbá wa àti ẹ̀yin brothers and sisters ẹ mọ̀ jẹ́ kí àsìkò yìí ẹ mọ̀ jẹ́ ká ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ jẹ́ ká mọ̀ pé kóre dé ire la kó dé. So ire yẹn tó dẹ̀ ti wọ Ọ̀yọ́ yìí Ọlọ́run ní jẹ́ kó bọ́mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀ jẹ́ kẹ́nìkankan tàn wá mọ́ àsìkò tá a wà yìí àsìkò tí Ọlọ́run ti ní oríire máa tẹ Ọ̀yọ́ lọ́wọ́ ni. So ẹ jẹ́ ká dìde ní ọjọ́ ìbò kẹ lọ tẹ ìka sí AAC àní federal rep àní governor àní state of assembly bí tẹ bá ti rí AAC lórí pálọ̀tì yẹn 1, 2, 3 number 3 ẹ máa rí sáyẹn báyìí ló wà ń bẹ̀. So ibẹ̀ ni kẹ tẹ ìka sí òun nìkan ló lè wúlò fún wa. So ẹ mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀rù kò rẹ̀ sí bẹ́ẹ̀rù kankan o àsìkò òṣèlú yìí ó ti yàtọ̀ sí ìgbà kan pé wọ́n kópò kan lọ wọn kópò kankan lọ o kò dẹ̀ sí bò tí ò ṣe kà lásìkò tá a wà yìí torí pé àwò fínífíní wà ń bẹ̀. So kò dẹ̀ sí jàgídíjàgan wọn rí bò jí mọ́ yí jí bò wọ́n kàn dára wọn láàmú ni. So ẹ lọ jẹ́ ká lọ dìbò ní wọ́ọ́rọ́wọ́ ká dẹ̀ padà sílé lasiko so te ba de tin lo bi te ba ti ri mo jido gedara nbe ni ke di si o ti o ba ti ri mo jido gedara e mo di kankan si be o
3: mo ko ko ani to
2: eh na ni AAC AAC ni eh AAC ni
3: AAC to ah ba si pe ori na ni ori lase eledumare to adeyinka olasukan mi le mi nje papin ba le fi la lasa aroko ni mi ti so lori obe ninu awo tan garan mi mo so le kan aja lo oyo re ti igbo lasan nitori be mi ore ran ko ma se raba mi eyan lata bi iseju bi melo kan seyin lati ngba oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC ni alejo ni ikani wa ni ayin baba e seun pa ti e pe yin e ti je wa lenu kan tori awon elomi tan ba ti de kini wa won ti e ni fe daru awa yi lohun mo pe ke melo ngbo gbara re e se o ta pe yin ti e si da wa lohun eledua eledua yo je ka debi ti abede yo se se yo ja si rorun rorun ni yo ja si o gbogbo eyin te nwo wa nile ba wa si ere o ko fon kale ko fon kako be se ton wo ni Facebook na le le wo ni YouTube eyin te ngbo wa lori radio na e tun ba wa so fa awon eyan pe olugbe ja mekunu ti de o pe irorun o ti de fun mekunu to lori telemu ko si pan sako loko mo fun aisi eto abo to pe gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o awa fe ma fi eleyi se lo a ma be o nitori obe ni nbe so atelese abena o gbogbo eyin to ba ni amobo la ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun arowo adiabun baba jero ma je le o eyin temi nile je kin laye igbin se erowo laye igbin se ile oluwa ri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi ile sinu banuje yin ni ba yin ninu banuje o e fi awa na sinu banuje yin ni ba wa na ninu banuje ka tori ra layo ka pade nire ka ma do lodi leyin ara wa ati ti igba mi ti to ma gbe gomina wa tori won la wa to nba ni o eleye se awa mo ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbeja mekunu ka sere n
0: ere wole to wa nipele oyo ta ba so nipele yinju anu ore mekunu afẹ ni fere to se fo kan champion oke dara kende maji ni ke ja fi boyo ninu egbe AAC gege bi gomina ipele oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbegbe okupona to yo kululu eto lera pelu ere dara yo gbeyin ifi ara ilu to je loka to gogo la fi pelu olugbeja mekunu lati je kere je ijoba ipele oyo kari ile kari oko champion oke dara kende se maji oni gbese le asun ojo bile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di mu wa logun logun eje ka di mu wa logbon logbon fun eleyin ju anu champion okedara kende etemoji pelu asha eje esi ki ipile oyo le ba gbo ki agba champion okedara kende etemoji de olugbeja mekunu de AAC action action take it back
1: ati se bi oyo laari

fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàálù ní Tìkùrọ̀ ló rán mi sí iná ní mọ́ wí pé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní Tìkùrọ̀ ń wí pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrí ti sùn lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Bàálù ní Tìkùrọ̀ ni wọ́n rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: bẹ́ẹ̀ni ìlú ọ̀ yóò ní rẹ̀yìn iwájú iwájú láàmọ̀ lọ sẹ́ẹ̀sì mà pé iwájú lọ pẹ́ ibi tí ń ré sí iwájú iwájú láàmọ̀ lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo ọyọ àti ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà bó tójó méje ó tójó mẹta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tí wọn a dàpọ̀ mọ́ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹni kọ̀ọ̀kan wọn.
0: àmì o
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bí mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yanrin òkun lọ yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa látòrí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórúkọ jésù. àmì àṣẹ wà bàbá àgbà yín ò dalẹ̀ àní wa yín tì.

0: to baba kini e ri si eto ti ala le ta so pa se fe se pe ba se se wa yo egbe to ri si lo si waju ati dagba soke ilu oyo eh oyo ati ba unity forum ta so pe e jin ti e kokko so ke o ma dan lohun oyo ati ba unity forum ba mi agbajo owo la bi soya oyo ati ba unity forum ajeje owo kan gberu dori oyo ati ba unity forum oya
1: dara
0: a se awa no mo da nbe
1: te
0: mo pe oyo ilu ni eh bi ka so pe baya can be we bi apere enu mi ago bi pe bi non living things awa gangan ta wa nnu e gangan ni a nje oyo aba wa so pe oyo da n ta so na ni pe a da ti wa o mo da nbe tori ki lo to le da wa la koko da na
1: bẹ́ẹ̀
0: wá bá ń sọ̀rọ̀ pẹ̀lú ìsìn tá a gbé síwájú pé a fẹ́ mọ ṣe àwọn iṣẹ́ kan fún ìlú bí n ká rí àwọn ọmọ tí ọwọ́ wọn ò tétí tí ọwọ́ wọn tí wọn ò báwọn ni mo ti fẹ́ sọ
1: àwọn
0: tó kù díẹ̀ káàtó tí wọn rọwọ́ ọrí tó bí ká ra textbook bí ká rí àwọn opó tí ọkọ wọn ti lọ sí ibi àgbáre náà ti rí ibi àgbáre náà ti fi kú sàgbà wa ká ràn wọn lọwọ tá a gbé dání yìí ẹ bá ń sọrọ lórí rẹ gba àwọn gbogbo ilé náà nímọràn káwọn èèyàn lè jí gìrì sí kinní tọ
1: aṣọ olóòtú
0: tọ
1: o ní tẹnugbó bí ọwọ
0: àṣẹ wà
1: gbagbara lọ́yọ̀ tó láyé orí ládéládé ládé yóò gbé ọ
0: àṣẹ wà
1: n tí ó ṣẹlẹ̀ sí ọ tó fi kọlu ìyá rẹ ọlọ́run ní mú bọ́
0: àmì àṣẹ
1: wà n tí ó ṣẹlẹ̀ sí ọ tó fi kọlu bàbá rẹ ọlọ́run ní mú bọ́
0: àṣẹ wà
1: báyé bá lé ní fún ọba rí yàn mú wá gbé kọlu bí ẹ ọwọ́ ayé ò ní tẹ ọ
0: àṣẹ wà
1: ọ̀jọ̀gbọ́n tí tọ́ láyà ọkọrin kan
0: mo wọn ṣe kọ́ bàbá
1: ìlú le o.

0: gbígbé owó
1: àṣà àti rí nǹkan kan
0: tọ
1: ọ̀lẹ́jà ìlànà sọ̀rọ̀ austerity
0: bó lọ́ ṣe sọ
1: ó ní austerity yìí máa wà gíga ju ìlú lè púpọ̀ ó lè kókó so ṣe ẹ rí àṣà àti rí nǹkan kan
0: tọ kọ́lọ́run ṣẹ̀dẹ̀ fún wa
1: àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún gbogbo ọmọ ìyá àti ìbàrẹ́ ní ti forọ ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin ní ìsinmi ìdáwó àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn mùsùlùmí ọlọ́run ògbò ẹnì kọ̀ọ̀kan tá a bá tọ́ ọba bí yá kò sẹ́ni tá bí yá rè oníran ọ̀nbẹ lára èmi ọ̀nbẹ lára ẹnì kọ̀ọ̀kan wa so ọlọ́run tó ní ọjọ́ òní yóò bò wá láṣìírí ẹjẹ́ ká nígbà wọ́n pé nta fẹ́ ṣe yẹn yóò ṣe é ṣe
0: àṣẹ wà mí àṣẹ
1: mọ ríra rẹ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ̀nà kún náà yóò àti bàyẹn ti fòrọ̀ mo torí pé mi tí ì san owó tó yẹ kí n san gbogbo tó yẹ kí n ṣe ni màá mọ play role mi ọlọ́run ní káwọ́ mi ẹ̀yìn ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́
0: òní
1: yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀lé mi lẹ́gbẹ́ lémi o èmi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti má pè ní dásípàdé ìwọ tó sì dásípàdé náà rí tó sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ a nílò láti dáko ẹnìkankan ẹ̀yin atóbá ẹ dákun ẹ sàánú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe kò ní bàjẹ́ olóòtú.
0: àṣẹ wà ẹ ṣe ń bá mi ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: tọ́ ọmọ ọba ọládìgbòlò mú ìdínì adékúnlé ẹ̀bà ẹkù kalẹ̀ àbá torí okùn eégún gbùngbùn kọ́ mọ̀ níbi tí a ti fà wá ní èní tílẹ̀ mọ́ ìyí o ẹ̀yin náà ni olórí wa nínú ọ̀yọ́ àti bà unity forum tọ́ra ẹ̀yìn la fi sí àwa náà la yàn yín pé kẹ́ ẹ máa ṣe aṣojú wa ẹ wá bá mi fún àwọn èèyàn wa mọ̀ tó rẹ́ lómi ọmọ wò pé nígbà tí ń lówó ní oníjẹ́ ń dá sí ṣé ẹdúró sáfẹ́ sáàmọ́ sáàmú bú àwọn tí wọ́n tí ìdáwó ni bóyá ní tẹ́ ń mọ òun ni o ẹlòmí ọmọ wò pé torí kí n tí ìdáwó ni oníjẹ́ ń tí ìdá sí ni oníjẹ́ ń dá sí ọ̀rọ̀
1: yìí
0: ẹni sùúrù ẹ̀dá kan mo fún wa tọmọdé yín lẹ́nu ayín àgbàlagbà náà lẹ́nu máa ń sọ pé owó fún ni wọ́n ní òótọ́ èèyàn ẹ wá bá ń fún àwọn èèyàn wa ní ọ̀rọ̀ àmọ́
1: sẹ́mi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan tá a bá wà ní mítìn a fà yílẹ̀ fún pé kó ń kálukú kó sọ̀rọ̀ kò sáàyè pé à ń wòran no time for watching kò sáàyè fún yẹn nínú àwọn àlàkalẹ̀ tó tá a dẹ̀ nílẹ̀ fúnra wa mẹ́ta la pín sí àkọ́kọ́ a ní pé a máa fún àwọn opó lóúnjẹ ẹ̀kejì ní pé a ní a máa empower wọn ẹ̀kẹta ní pé ká pín SSS book fún àwọn primary schools primary school lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí i pé the way ti primary school rí ń kún a lè fi wé private school
0: bẹ́ẹ̀ni
1: so oríṣiríṣi ọ̀nà ni school fi ń kún
0: now
1: a wá gba wa níyànjú yìí pé iye kí e tó ń kálukú ọba àní so kó ń kálukú kó dáa so a lè fi ṣe ń ta fi ẹ fi ṣe àsìkò.
0: Mo ń bọ̀ ná.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: ṣé tó bá yá àwọn ti pọ̀ ní kíláàsì nísìnyí òbí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé kó wọn ra pẹ́ẹ̀nì ọ̀rẹ́tì material tí wọn ò rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti de ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí sukúl.
0: wọn ti wọ gbọ́ ọmọ ara ìwé fún wọn náà ń sukúl ni.
1: púpọ̀ sí ni díẹ̀ ni agbára ìjọba ọ̀kanú ẹ̀ lẹ́yìn kan kó o fi sukúl ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́ ìwọ ọlọ́ra sọ sukúl fọmọ ẹ o ìjọba ò ní bọ́ ra sọ sukúl o kò ní bọ́ ra ìwé fọmọ ẹ. ìyẹn làwọn wá wò ìbálú bí ogun ẹ ṣe ń rí o ìdá ká bá lè gbìyànjú láàrin ara wa so aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwì fún bóyá first head of this term àbí second term ni a lè lafẹ́ ṣe ìkíní yẹn àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì kò sí iye tó kéré jù nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi sílẹ̀ yẹn kọ̀dẹ̀ dín owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró àdàdì fi ní ẹnìkankan lára pé àbí nígbà tí wọ́n ti gbówó wà lòun fi dá sí program mọ́ gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan ọlọ́dà kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ̀ sọ̀rọ̀ títa lamọ̀ tí ń ṣe àmọ́báyá tiwa ni wọ́n ń ṣe ni bí ti bóyá wọn míì sí àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kó báyà wọn èso ọmọ ọ̀yọ́ gan ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ ọ̀yọ́ tó ń jójú lówó ọmọ ọ̀yọ́ káàmì náà ká wọn bá wa dá sí àwọn ìlú yìí ìlú wa ni o kò sì ní bàjẹ́ fún wa ńbẹ torí táwa ti ń sọ pé kọyọ ọmọ tẹsíwájú àwa gangan láàmọ tẹsíwájú nínú ọyọ kọyọ tó di pé yọ ọmọ tẹsíwájú ò ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adimbola Akirele. Ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ra àwọn ọ̀dọ́. Kì í ṣe lọ́dọ̀ ti wà nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣe nu
1: àpọ̀ lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alájàre Scott
0: Báòkú ìyá ìjẹ̀bú kọ́ ni
1: ara wọn ni wọ́n ṣe dáadáa. Ká tó lọ lórí yẹn mọ̀mọ́ Abíọ́mbọ́lá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run sì mọ̀ bá wa dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn nẹ́sà sí ti
0: àṣẹ wà
1: gbogbo ibi tí wọ́n bá ráwọ́lé báyìí yọ̀ọ́ máa jẹ́ nọ́ọ̀sì ni ọ̀nà
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílùú Èbó tọ́
1: àìní
0: ṣiṣẹ́ òyà.
1: Mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà wọn sọ́dọ̀ mọ̀mọ́ sẹ́ni ẹ̀ wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọn dáadáa mo ṣe jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpọ̀ já àná tó fi pọ̀ wá kọ́ bá wa dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ yìí wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màámi yìí màá láìtàlẹ̀ màmá olùkọ́ ni màmá o ẹ tẹ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn nígbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùkúù ní àwọn pàyà mọ́rí ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màá mi wọ́n wàá gbóhùn sókè wọ́n ọ̀kọ́ bá ń dákọ wọ́n wà wá wa nárétí bí wọ́n làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa nárétí báwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí tọ́lá àwọn ẹlòmíín rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: tọ ọmọ ọba ẹni náà ti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹ fi lẹyìn náà tún fi wo orú ilé
1: ọrọ yẹn nígbà tí màmá yẹn sọrọ ọrọ tó pààyàn lẹkọọ ni tẹ ò pé tẹlẹ tẹlẹ mo ti sọ pé tẹ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sísì lẹ ní pé tíṣà lẹni tó sọrọ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bó lẹni ti fẹ handle yẹn irú bó ọmọ ti fẹ capture gbogbo jẹun kan ní skul. So iṣẹ yẹn kì í ṣiṣẹ nìkan ẹ jẹ ká dìde ẹ jẹ ká jígìrì lórí ọrọ yìí ìwé làwa ń sọ ẹwọ wa sọ ọkàn lára àwọn ọnàrẹbù wájà tí ń gbìyànjú ẹyọ ọnàrẹbù sẹkàrọlé ó kọwé ó kó aṣọ fáwọn skuls kọọkan káàkiri káàkiri tí ì náà kò débì kankan kò débì kankan. So àwa rọrọ àwa ẹdákun ẹ jẹ ká gbé níbi tó ti wúwo ẹwọn lẹrù ní ògbé ọfẹ ẹ jẹ ká gbé níbi tó ti wúwo tọrọ kọbọ ta bá ń rèkì jọ láàrin ara wa táàbì ṣe náà láti là sílẹ yìí ẹnìkan ò lè nígbà tá àmọra wa rí a ti gbowó lọwọ ara wa ẹbọn tó nígbà tó ju ti akara ran nìsìn. So mọ akọmọ ọrọ wa náà ní ẹdákun ọlọrun ìlú le right gbogbo ọlọmọ pé ìlú le àtijọ àti mú le gan bó ti wá lulẹ ò kó rí ẹ jẹ ká gbìyànjú jẹ ká gbìyànjú ọlọrun ràn wá lọwọ.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ̀rọ àbọ̀ràn.

0: bàbá o.
1: Tọ́ bàbá, ọ̀rọ̀ lẹ́yìn náà gbọ́n, lẹ́yìn náà ṣàwánú stúdíò pẹ̀lú wa.
2: Àgbọ́yé, ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ tó panilẹ́kún yeye.
1: Tó lè gbomi lójú ẹni ní.
2: Èyí ń gbomi, olóòtú ń gbòjú òdùn ọ̀. Wọ́n náà rí pómi ń ṣe lójú wa.
1: Bẹ́ẹ̀ni.
2: Mọ̀ ń gbà tí ẹ ṣe live video. Tó bá jẹ́ live video ni. Ṣé tó ti mo fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo fi ń sọ̀rọ̀ yìí? Tó bá jẹ́ live video, àwọn èèyàn ò rí. Ní tá a bá mọ̀ pa ṣe sí, a bẹ gbogbo àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n rí wa lórí Facebook, tí a jọ wà lórí ìkànnì lóríṣiríṣi. Kán jọ nítorí Tọ́lọ́run, kán dákun, kán dìde ìrànlọ́wọ́. Wọ́n bá tá a náà bá ní kónkálukú wa gbọ́n ṣàwò ọmọ 70 ní kíláàsì ẹyọ kan gbo la fẹ́ gbé yẹn gbà. Ṣé ẹ dákun.
1: Tọ́ ẹ ṣeun bàbá o, àgbà ò ní tán lórílẹ̀. Ẹ̀yin èèyàn, tẹ́ mọ̀ pé mi ni mo máa ń sọ, owó mi ni ọ̀rọ̀ mi ni tí mo máa ń sọ pé ká pàjù bá lẹ̀dẹ̀ sọ àlọ́lọ̀ ká lè ba àjòkọ tó dáa tó dùn lẹ̀dọ́mọ. Nítorí pé àrọ́bá ni gbogbo wa ládìtàn o, ní tá a bá wá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ọ̀la. Bá a bá mú owó tá a rí ọmọ tí ó kù díẹ̀ káàtó fún tá a ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run ló mọ ibi táwọn ọmọ yóò dìde, orí ló sì mọ tí wọ́n jẹ lẹ́yìn wọ́ọ̀la. Báyá nínú wọn báyá ààrẹ orílẹ̀-èdè ń bẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n báyá látàrí ìràn lọ́wọ́ táwọn ó ràn wọ́n lọ́wọ́ nìsín ni òní jẹ́ kọ́rọ̀ wọn dojúrú. Tọ́rọ́ mọ̀ míì àìní rí ìràn lọ́wọ́ báyìí ni ó da ọ̀rọ̀ rẹ̀ rú tí ó fi di pé yóò máa jalè. Wọ́n sẹ́ndì fídíò kan sínú gúrùpù níjó ní ìfẹ́ bá rántí bàbá. Àwọn ọmọ kéékèèké tí wọ́n ti jọ ọmọ ọdún méje mẹ́jọ lọ tí wọ́n ń fọ́ ilé wọlé. Ṣé ẹ mọ̀ pé bí bóyá àwọn ọmọ mi ìdán gbọ́dọ̀ girama àràbáwọn òbí mi tí wọ́n mójútó ọmọ bóyá bẹ́ẹ̀ ni àwọn eléyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ láti kékeré hun. Iná bí làwọn ọmọ fi sọ pé láti kékeré láti máa ń pẹ tan àrókò. Torí tó bá dàgbà tán ẹbọ ní ọmọ àgbà ẹ worú àwọn ọmọ tó ti ń folé ní rí èjì yẹn. Tọ́ bá wá dàgbà tán kọ́ tí wọ́n ní mọ́ gbébọn. Ṣùgbọ́n tó bá wà ní káwọ́ pa kálukú kí kálukú sá máa ṣe. Ọ̀rọ̀ ká sì mọ̀ pé ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán yóò san padà fún wa. Ẹ ṣeun bàbá o. Ṣé tá a bá tún pè yín pé kẹ ẹ wá bá wa dá sí ètò sẹ́ẹ̀tún jẹ́ wa báyìí.
2: A wà ń bá ẹ pé wèmí mọ́ o ti parí ọ̀rọ̀.
1: Mo lọ sí sọ
2: tọ́mọ rẹ o.

0: bẹ́ẹ̀ náà wọn tún sọ nú ẹsẹ̀ mùsùlùmí pé àti kékeré nìmọ̀lé ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè.
1: Kí lèyìn
0: tẹ́ bá pè wá ń jọ́ mi, a ó wà a ó sì jẹ yín. Iléeṣẹ́ yóò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn. Gbogbo bímọ bímọ torí òun bí ni òtó òun tọ́ ni òun tó kò tó òun wo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn, wọn ní yàyàkuyà. Àwa náà dògbó á jẹun ọmọ.
0: Níjọ́
1: tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí wọn àní máa fi kúlé wà láòránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sínú àní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Ọlọ́run lódùmarè á pẹ́ bímọ pẹ́ ṣe pẹ́. À ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tán bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: màmá tọ́run ni ọlọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sí mara rẹ̀
1: táwọn náà mara wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tán fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sùkúù. Ọlọ́run ọba olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa. A ní ṣìṣe o, a ní ṣílẹ̀ tẹ̀, a ní ṣìjẹ. Náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú. Tọ́ a máa bẹ o nítorí ọ̀bẹ ní ń bẹṣu àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́. Ní bá ní àmọ́bọ̀ nìkan la ní dé bá ń lè. Nítorí bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. A dé fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé. Ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná. Inú ilé tẹ́ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojú rú o. Torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ, tútù tútù náà làárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù orin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o. Títí dìgbà míì tààtò máa pàdé adéyìnká pẹ̀ ń bọ bí àwọn erin ìpàdé wa ó di wọ̀ bí ọ̀jọ́rọ̀.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní sìkòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀sán làárí. Ọ̀yọ́ mi ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi babẹ ni kọkan.

0: àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn. Ní
1: òdòye ọlọ́run.
0: Bàbá tà ń wí yìí ló bá lọ sí ojú ogun. Ṣùgbọ́n kó tó lo ojú ogun.
1: Ṣé ń bá mi jẹ́ ọ̀lọ́lọ́ ohun tó ń pẹ́ mi ga.
2: Ìbàjẹ́ ènìyàn.
0: Òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ́n sunrun ọmọ wọn sún mọ́ra wọn.
2: Òdòye ọlọ́run. Ìsọkúnkún ẹ̀dá.
0: Ni wọ́n bá lọ sí ojú ogun. Ogun tá ń wí yìí ọpẹ́. Tọ́jẹ́ pé wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyé mi bọ̀? Adéyínká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pínpín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni Lásà Àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán ngẹran. Èmi náà tún ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lumatech. Ẹ̀yà méjì jáde ẹ. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣé ẹ sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ là á rí? Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálàyà bàbá akọrin pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀. Wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bínú bá ń bì yín ẹsọ́dọ̀lá o. Inú bá ń bì yín ẹsọ́dọ̀lá. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ̀ ní mọ̀rọ̀rọ̀ òkúròrò ikú ìyànjọ́. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rèé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú bá ń bí yín ẹ sọ́dọ̀.

0: Nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Mo dúpẹ́ ká dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ kò dẹ̀ ṣe tá láti bí ó pé tí ó mú orin ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. À ní fọjọ́ lọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà la fi ń jẹ́ àjàbí, àlà àdàbò fọ́kànlé ìlmọ̀ ní lógo.
0: Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bòpò lọ ilé olóró kí fóònù mi ó tó kú.
1: Àwòrán bí wọ́n bá mi jẹ́.
0: Ẹ má bínú ẹjọ́ ràn lọ́rùn. Àròyé níṣẹ́ bá ka igbe kíké báyìí kúkú níṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Àbí owó gbowó tó bá mi jẹ́ o, láti àjàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá tá à ń ìlò ló pọ ẹrú.
1: Àdúgbò tó bá mi jẹ́ òun láti àdàbí, àdàbí tí mo bá sẹ́yìn o, àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú òpó ẹrú tó wà.

ẹyin tèmi ṣe ń fọkàn bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ sanra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún pé bàbá ẹjẹun. Ẹjẹun kẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní 40 ọdún tí bàbá yìí lò lóko ẹrú. www.ajisebioyoradio.com Elegbe wa gaga lori website wa. Awa lori gbogbo awon popular radio directories bi Radio Garden, Live Online Radio, Zino Radio. Atun wa lori Android application on Nigeria Radio to je ti Lumatech. Teyin ba ti lo si Google Play Store te ba ti search Lumatech. Lumertech Lumatech. Garaga legbo Ajisebi Oyo Radio lori gbogbo awon 100 application Lumatech. Ati te ba lo sori website.

0: ọ̀rọ̀ ń gbè mí náà nínú ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́.
1: Omi má dá.
0: Ní bàbá dáwọn èèyàn bá wù ẹ̀tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Bámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tu sí ta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni ti.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí ya lásán kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ́ ẹ ti lọ láti bí ogójì ọdún tẹ́ ẹ wá dé tẹ́ ẹ wá rí tọ́dọ̀ ọkùnrin tó san agun tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó o ní òsì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù ohun gbogbo ló ní.
1: Kásí máa mo fọ fún mi.
0: Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lọ́ fọ ogun.
1: Ó lọ sí pàlẹ́.
0: Ó lóun pa ni o.
1: Wọ́n bínú.
0: Ìyàwó tòun.
1: Nìkan la.
0: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ bọ́ lónìí.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni o ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ yìí níjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé afọ́ mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ wọ́n wọlé tọ̀ ìyàwó mi ìwọ ò ní lọ lẹ́yìn ọ́ jẹ́ ọlọ́run.

0: àṣẹyìnwá àṣẹyìnbọ̀ gbogbo òlú pé bìbà wọn pélé bàbá yìí lórí.
1: Ìyàbọ̀ ní bí ìyàjú.
0: Ní bá mú pé à á mọ yín, má mà ṣe bó ṣe tó, má mà ṣe báyìí. Awélésàyìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọgbọdọ̀ rọgbọdọ̀.
1: Wọ́n jẹ́ sọ ìdí òró.
0: Ní tí òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ lọ́gà sí lóró lóró.
0: Ó rán ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn.
1: Má ṣe dá.
0: Kán tó lọ sí ojú ogun, kán tó lo ọkọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọgbọdọ̀ rọgbọdọ̀.
2: Ìbàjẹ́
0: ni. Tóun wá rí nínú ilé, tóun rò bí ará àta kan ni, kọ̀mọ̀ pọ́mọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló sì bọ̀, wọ́n ní tínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀ la o. Bínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀ la, tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra. Tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ̀rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rohùn. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Àbí wọ́n gbé kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá ọlọ́run.
0: O lè mọ́ lè tún ṣe.
1: Bàlá rẹ̀.
0: Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: Ìtọ́lọ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ní tó bá ṣe ló ṣe.
0: Ẹ̀yin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Ìṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Ìṣe.
0: Nǹkan tẹ́ ẹ wá pa mọ́ ara tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kó má ṣe kan.
0: Tìkẹ́ẹ̀tì wípé.
1: Pẹ̀lú kó o bá.
0: Nǹkan tẹ́ ẹ̀yìn rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàbá mi bàbá mi.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú. Kọ̀bá ti yìnbọn lu. Kọ̀bá ti bẹ́ lórí, kọ̀bá ti sá ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìnbá. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè Adégbèǹga Adéjàre ọmọ òjò láti ṣakí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin bá ń sì mí.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ o. Pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ fìlà. Èmi náà ní Lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú Àwòtángan.
1: Ogun lọ.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lé pé èmi náà sí lẹ́yìn ètò náà ni 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ sọ́dọ̀ la o. Àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. Ìbínú kan mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣẹ́ torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọba ò dá, wọn ò fẹ́ ká jèrè ìṣẹ́. Bẹ́sẹ̀ tọ̀tà mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹni ìkìlò.
1: Ìrìndùn sálíbà náà.
0: MT N ni tàlákọ̀ọ́kọ́. Ìgìlò lẹ́lẹ́gẹ̀. Mi ìgbàdì kankan báyìí serious.
1: Dámú, wọ́n dámú, dámú, àlọ́.
0: Ó ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.ajisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára Ọlọ́run, a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Ó kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bọ̀ wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń náwọ́ sí wa. Brọ́dá Olúsọ Awósọlá ń jẹ lò láti ìlú Àbújá. Tí wọ́n náwọ́ sí wa níjọ́ ni akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń nawọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bọ̀ wọn ní nǹkan. A kìí sì sú wọn, kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfọ́ Àgúlò tí wọ́n ní 83 Multipurpose Venture yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwo, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. Àwùjọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtibá.
1: Kọ́ máa ń wí náà ayẹ.
0: won fi asiko yi ki omo oba mu idin oladigolu pelu gbogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo nse ika akoso oyo atiba unity forum alhaji abdurrahman green
1: pass
0: baba osa e funlade lati ile ife Madam Kemi Adekanbi Madam Kemi Adekanbi ta jo wa nilu Oyo so pe ayinde
1: o ya keep on singing you all right
2: you know me I'm a pussy
0: baba wa waabu golagade dauda waabu golagade olomo je nsi ti gbe oko won si ra
1: la o me ilale ula you don't know me I'm a pussy
0: idunun gbogbo wa yọ mọ pọ si ni lojojumo
1: o ma pọ ni
0: sekere iba won rode ibanuje ibanuje o kero tobi ko ni file mi ate yin se bugbe o o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati ti lo adeyin ka olasukan mi le mi nje pa pin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la se aroko ti so lori obe ninu awotan ti di di gba mi tin tun ma pade tori nfe ko gun phone mi gan ti e tun ti fe ku kin tun ma fi asiko yi so won yin a nilo opolopo rin se o ori phone la tin se leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilo oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi mo tun gbe tawon elomi na laruge a nilo opolopo irinse fun studio a nilo computer a nilo mixer a nilo studio monitor a nilo microphone a nilo aga koda tun nilo boya shop kan ta mo lo e teyin ba le gbe nbe e dapo eran a lowo olodun oba oni deyin na da bukata yin e mo da oda kini yi o bi ogo wa da tin sapa kilo oyo da oyo da ju be lo yo dun yo ma dan asiko to ba n dan si to dun si toro oyo tin dun yin ba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyin ka olasukan mi le ni je pa pin ti gbogbo yin te ti mo si ba le fi la emi na ni lasa roko ti so lori obe ninu awotan garan to a mo be tori obe ni be so atele se asi be na we ni ba ni amo bo nikan la ni de ba nle to ba ku dedede kojo kan ri orun aro wo ade fun baba jero mojele eje kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri gbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tutu tutu bayi laaro de tutu tutu na laaro baba o fa yin le olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa ti didi gba mi lati ma pade ibade wa wo

0: Ẹkú dédé àkókò yìí o, ẹyin tèmi, ẹkú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn mi lè ní jẹ́ o pàpín balẹ̀ ẹ́fìlà. Ìlọ́sẹ̀ àròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtángan ajáàlú Ọ̀yọ́ tí égbó lásán. Nítorí bẹ́mi ọ̀bá ẹranko, ọ̀hún ọ̀pọ̀ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọ̀rọ̀ ìjẹ́nu òhun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
1: Ìyanu tẹ́tí agbọ́ ni.
0: Ètò mi tẹ gbọ́ tán ẹ̀yin tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kò tọ́ràn tí ń ṣe ni o. Ẹ̀nà ló wá tún jẹ́ kí n padà wá kí n tó wá fi òde lè lórí fún yín. Fún ẹnì kan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tá ẹ mọ̀ pé Bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí òhóró mustardi ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídìí o. Òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídìí. Nítorí pé nígbàgbọ́ mo wá ń sọ fẹ́nì kan tó nígbàgbọ́ ń bẹ̀. Ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan tí Olúwa ò lè ṣe o. Aya pẹ̀lú orin mọ̀ọ́mì yìí tààjọ wá sórí ètò mọ̀ọ́mì yìí Kristi Afọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀. Ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sátì nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la níwòyí àsìkò yìí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

kódà ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì máa gbọrun alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà. Wọ́n fi àsìkò yìí ṣe shout out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la o.

0: sẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o, nítorí ẹnìkan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnìkan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà ohun òkúkú gbàjarí, ọyá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó o bá ti ní gbàgbọ́ níwò yìí ọ̀la, mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yìí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State ti wa lọ́hún níbẹ̀. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Mọ́ mi Kristi Àfọ̀lábí orísun iyè náà ni ó.
1: Wà á tún dìde rìn sẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni, ìjákulẹ̀ ni, àìláyánlé ni, àìlọ́kọ ni, àìrọ́mọbí ni. Níwò yìí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yìí ọ̀la. Tó o sáti nígbàgbọ́, níwò yìí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé Aláwòye Ìjánu. Níwò yìí ọ̀la, ẹyin tèmi, ìyanu, àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgọ́ yìí ó padà wàá dúpẹ́ o ó padà wàá dúpẹ́ o nítorí pé níwò yí ọ̀la má ro pín o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka mo tún ti gbé aláwẹ̀ ìjọnu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

0: jẹ́.
1: Ní Togo tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́ yìí níwò yìí ọ̀la ìyá náà ṣẹlẹ̀ ẹyin tèmi láti Benin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ níwò yìí ọ̀la o wàhálà ìyá náà ṣẹlẹ̀ ọ̀ṣọ́ ti ní gbàgbọ́ náà ẹyin tí a ní Nàìjíríà tilétilé níwò yìí ọ̀la ìyá náà ṣẹlẹ̀ ẹyin tèmi láti Canada tẹ́ ń ṣe ẹmọ gan lójoojúmọ́ níwò yìí ọ̀la ìyá náà ṣẹlẹ̀ ẹyin tèmi láti United Kingdom àti ẹ̀yin aláti lẹ́yìn wa káàkiri àgbáńlá ayé níwò yìí ọ̀la ìyanu yóò ṣẹlẹ̀ o.
0: Níwò yìí ọ̀la o
2: yóò ṣẹlẹ̀
0: dandan ni a ṣẹlẹ̀
2: ìyanu ìyanu ìyanu.
1: Orílẹ̀-èdè mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Adéyinka Ọlásùnkànmí Kásámá ṣe dáadáa tí mò ń forúkọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o pé Ọlọ́run ó ṣe iṣẹ́ tuntun, yóò ṣe ohun tuntun, yóò gbé ara ìyanu kalẹ̀ nínú ilé ayé rẹ. Ẹ ní gbogbo èyí tó ń ro ẹ ṣe mọ̀ pé tò tí mo ṣe tán tẹ́lẹ̀ tẹ́ gbọ́ tọ̀ náà ni. Pé ká mọ̀ fìrò ń ṣe ra wa léṣe eléyìí ló wá ń fún wa ni wọ́n ń jẹ́rìí sí i wípé tí wò bá ṣàtì nígbàgbọ́ níwò yìí ọ̀la ìyanu.

ṣe. Iwọ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó ti ń wò pé àbí yóò padà ti ìpọ̀n mẹ́rù ni, àbí yóò padà ti ìpọ̀n, kò ní ti ìpọ̀n mẹ́rù o, níwò yọ̀ọ́la, ìyanu yóò ṣẹlẹ̀.

0: fi agbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá bẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook, ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀ ẹ̀kọ́ papọ̀ ni, ní orí TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o, ní orí TikTok, ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo, bẹ́ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni orí YouTube, ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs, aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ dọ́díò máàkì ẹ bá ń bẹ, bẹ fẹ́ dáńlòdù rẹ̀ ẹ bá ń bẹ o. Orin yìí ẹ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìdùnnú àṣẹ ìyanu ló ń pa sínú ààyè wa. Kẹ́ẹ̀yà lọ máa dáńlòdù rẹ̀, kẹ́ẹ̀ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ààyè tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí n tọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún náà ni yóò máa ṣẹlẹ̀. Ṣẹ́ẹ̀sì màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún lọ́jọ́ yọ ọtún náà lóòrùn ràn. Adéyìnká mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tògótògótògótògó, abọ́gbọ́n nú tó ni mí tọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ orú tòru o, èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílànà òní mà tí mà ń wò sọ̀sán sùn. Mọ́námọ́ná mi sì kárìbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́nú ọgbọ́nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùntàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọmọ bí ọ̀lọ́run rè. Adéyìnká, ta ló nígbàgbọ́ ń bẹun? Ẹ ti nígbàgbọ́, ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la.
0: Lórí ìdáwọlé wa kò.
1: Ẹyin ò tẹ́ ẹ bá ti wá dé YouTube wọn, ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta, ẹ tún lè fi support wọn. Àǹtí mi tún jí ó yé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ káwọn wá fi orin dá yín lára yá ń bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn èyí náà lẹ́fẹ̀ẹ́ wọn sì mọ̀ ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe.

bẹ́ bá fẹ́ wọn wá mínísítà ní sọ̀ọ̀sì tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà lẹ́pẹ̀ wọ́n sí òun náà ni wọ́n tún ń lò ní orí ìkànnì WhatsApp wọn. Ó ní 080 tí ẹ ti mú gègé àti tákàdá ẹ̀yìn tèmi 080-3541-4956 080-3541-4956 lẹ́ẹ̀kan sí 080-3541-4956 ẹnìkan sọ pé òun ò tí mú gègé àti tákàdá. Ayẹ ẹmu ẹrọ yìí náà ni wọ́n ń lò lórí WhatsApp o. Ẹrọ yìí ni wọ́n ń lò lórí WhatsApp 080-3541-4956 080-3541-4956 ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àwọn ẹ̀rọ ìkànnì ayélukára social media sí wọn lọ́kan ọ̀jọ̀ kan Kristi orísun iye náà ni o. Kristi orísun iye máa mi Afọlábí Kristi o. Kristi Afọlábí AKA orísun iye.

0: ìyanu àwò dámi ẹnu. Ìyanu tí tí ó gbọ́ tójú ó rí. Ó kọjá pé yóò mọ̀ fi pamọ́. Kí ní jà ká mọ̀ fi kíní kan pamọ́. Iṣu ẹni bá ta àádọ́wọ́ bójẹ ni. Tíṣu bá ta tọ́ bá ta tó ta tó.
1: Láìjà wípé.
0: Tó ta kọjá abẹ́ tó jẹ́ pé.
1: Ìyanu.
0: Gbígbin lè yàn ń gbé. Ọ̀dọ̀ bó kíni jẹ́. Ó tún jẹ́ ọ̀tún ní ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ máa jẹ́ o. Ẹjẹ́ àjọ jẹ́ kíni ìtì rẹ́dì ó ti sẹ̀ o. Ó tún ti sẹ̀ ó ti sẹlẹ̀ o. Ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ jẹ́ kíni yìí. Èmi nìkan ò lè dájẹ́. Yún tí suba ta dáadáa.
1: Wọ́n kò lè dúró.
0: Ewé là bùrọ̀dá ọ̀bù. Tí suba ta dáadáa.
1: Ìjọmọ ọ̀rọ̀ olúwa jáde.
0: Ó jẹ́ ọ̀tún gun ọ̀tá rẹ̀ gan jẹ pé. Tó rí bá kàǹgà tán. Tó kàǹgà tán èyí ó tún máa gun ọ̀tá èèyàn jẹ.
1: Ọlá rẹ̀ adára máa wí pé ni.
0: Ustaasu kan ó ń sọ̀rọ̀ lórí ètò ńbílànà. Ó ní ọlá ò tọ́lá ni. Tọ́lá bá tó ọ̀lá tán ọ̀tá èèyàn gan yóò gbà fún èèyàn pé Ọlọ́run ti ṣe ọlá fún èèyàn ó ti ṣe oore fún èèyàn. Yóò wá máa sọ pé olùsí rẹ̀ olówó lọ́wọ́. Ọlọ́wọ́ olówó lọ́wọ́ ṣùgbọ́n mo kàn ń bínú ẹ̀yìn kan gbá tiẹ̀ náà ni. Ṣùgbọ́n olówó lọ́wọ́ kó dàbí èèyàn mọ orin kan. Ọmọ orin kan o. Ṣùgbọ́n èmi ègbó orin rẹ̀. Orin rẹ̀ mi ò tiẹ̀ ṣùgbọ́n tá a bá kọrin báyìí. Orin tí ìtóore ni ò tó orin bá tó orin. Ọ̀tá èèyàn gan yóò testifize pé Ọlọ́run sọ̀rọ̀ fún yàn. Níwòye ọ̀la. Ìwọ́n tó nígbàgbọ́, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lọ subscribe sí YouTube channel Christy Àfọlábí orísun ìyè TV. Ní YouTube kẹ́ subscribe. Ẹ láìkí àwọn fídíò wọn. Gẹ̀ẹ́sì yìí nìkan ni wọ́n ní àìmọye àwọn orin mi orin ẹ̀mí. Tó jẹ́ orin ẹ̀mí náà ni wọ́n ní mbẹ̀.
1: Ìwọ bá gbàgbọ́ wà á rí ògo Ọlọ́run lórí ìdáwọ́.
0: Ṣé ẹ gbọ́ táyà bá gbàgbọ́ ẹ rí ògo Ọlọ́run lórí iṣẹ́ yín. Nínú ìgbésí ayé yín lórí ìdílé yín lórí ọmọ lórí aya lórí ọkọ yín tẹ́yìn bá ti nígbàgbọ́ orí ìyanu Olúwa lórí gbogbo wọn. Èmi nígbàgbọ́ o. Èmi ní ìgbàgbọ́ o. I have faith.
1: Mo ṣẹlẹ̀ lórí.
0: Ṣé ẹ gbàgbé ẹjẹ̀ ń jẹ àyín tán pẹ̀lú ìgbàgbọ́ ẹjẹ̀ ń jẹ àyín sí. Nígbà tí Jésù Kristì Olúwa wa ti ń lọ ní orí ọkọ̀ ojú omi. Tí òun àti àwọn disciples rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń lọ nínú ọkọ̀ ojú omi. Jésù ti wá sùn. Jésù ń tò gbé. Ó sì tún lè jẹ́ pé báyá Jésù ń pe rọ́rọ́ ni.
2: Ó ní láti.
0: Ni ìjì bá bẹ̀rẹ̀ sí ní ìjà. Ni ẹ̀rú bá ń ba gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù wípé. Àwọn ọmọ tẹ̀rí lónìí o. Àwọn parun níbi ilé ni o. Nígbà tí wọ́n wá lọ jí Jésù. Ó ní okọ́ ni. Ó ní ẹ̀rí ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin Bentin yìí. Ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin Kéré yìí. Ẹ̀yin tí gbàgbọ́ mélòó ni ìjì. Mélòó ni ìjì. Ohun tẹ̀yìn bá dé láyé ní àyín. Ọlọ́run bá ọmọ ọba yín dé lálákejì ni. Ìyìn tẹ̀ bá ti nígbàgbọ́. Ìyìn tẹ̀ bá túbà yìí ní ayé. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọmọ ọba yín tù lálákejì. Nígbà tẹ̀yìn bá nígbàgbọ́. Ó fi ìgbàgbọ́ ó fi rìn lórí omi. Ìyìn tẹ̀ bá ti nígbàgbọ́. Tẹ́ bá ti nígbàgbọ́ níwòye ọ̀la. By this time tomorrow, ẹ máa kọ́ọ̀lù mi ni pé Dẹ́yìnká. Ìyanu ti ṣẹlẹ̀ o. Kódà iṣu yìí ta kọjá bẹ́ẹ̀. Ìwọ gan-an náà wá bu su díẹ̀ jẹ.

0: Bàbá mi ní Ọlọ́run nínú ayé yìí. Ohun tó lè mú bọ́ wá dẹ̀rọ̀.
1: Ya salam, ya salam, sulijala alewale ikiram. Gbogbo n to le n bo wa dero adeyinka.

0: dani.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o. Tani ò lè dúró ná? Tani ò lè dúró?
0: Orí gbà yóò ọpẹ́ ni fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá, èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wá.
0: Ó ní láyé.
1: Máa ṣe ń tèèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo
0: dùn.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì àfọ ọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì àgbà ajá àgbàǹgbàkùgbà. Ẹlòmíì àtẹ ọmọdì ẹpa kò tiẹ̀ ní human feeling pé báyọ̀ tiẹ̀ ṣèṣì ni pé ó ṣèṣì yóò sì dì tẹ ọmọdì ẹpa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó. Odidi odó. Ha torí Ọlọ́run
0: ayé
1: wọ́n mọ bí gún olóńgè nílò òye fi gún odidi adìẹ lóye
0: òsolúwa lórí
1: àánú Ọlọ́run fi ń gbà wá ọ tó bá wo ti àìṣedéédé wa
0: ní ayé
1: Ọlọ́run Nàìjíríà ni ọkọ̀ọ̀kọ̀ parẹ́ dànùdànù ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá iná la fi wà ní ààyè o àánú tó fi ń gbà wá yìí ọpẹ́ ni fún ọba ògo
0: kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam yasalam sílùú jọlá àlewà lè gbéra.
0: Fún o táwọn kan lápẹ́rí níwájú apànìyàn ẹ máa bọ afọ ọlọ́run tí ayé ń pè é o Jesus. Thank you Jesus. Thank you Jesus.

0: ẹ mọ̀ gbàgbé o, orin àǹtí mi dàbí wọlé Kristi Àfọlábí orísun òye bẹ́ẹ̀ bá lọ wá wọn ní gbogbo ìkànnì ayélujára àwọn social media sí oríṣiríṣi Facebook ní Instagram ní Twitter ní TikTok ní kódà bẹ́ẹ̀ lórí YouTube ẹ̀yẹ ṣe ti sẹ̀jì fún Kristi Àfọlábí orísun òye. Ẹni tẹ́ ń gbórin rẹ̀ lọ́wọ́ yìí, okun lọ́lá fún mi láyọ̀ ọlásùkàn mi lòun náà, gbogbo ìkànnì ayélukára pátápátá, ń jẹ́ ibi lọ wà ní okun lọ́lá fún láyọ̀ ọlásùkàn mi, Amẹ́jọ̀ yìí.
1: Èmi iṣẹ́ rẹ̀ lọ́wọ́
0: rí. Ẹ mọ̀ gbàgbé pẹ̀lẹ́ subscribe sí YouTube channel tiwa náà, Ajíṣebí Ọ̀yọ́ TV ní orí YouTube, péèjì wa ní Facebook, Ajíṣebí Ọ̀yọ́ Radio TV, Ajíṣebí Ọ̀yọ́ Radio ní Facebook. Bẹ́túndé orí IG náà, Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ni o, a wà lórí Twitter, orí ìbẹ́yẹfo, ìkànnì ìbẹ́yẹfo, Twitter, Ajíṣebí Ọ̀yọ́ Radio lẹ́bìí wà ń bẹ̀. Bẹ́ẹ̀ lórí YouTube, Ajíṣebí Ọ̀yọ́ TV ni o, èmi gangan ti ká lára mi, Adéyinka Ọlásùkàn mi lè mí ń jẹ́ o, pàpín balẹ̀ ẹ̀bí, Adéyinka Ọlásùkàn mi kásàmà sí dáadáa, ajókọ̀ọ́ bí ẹni kìlọ̀ wa.

0: kí bàbá tán bá mi ń chàtì láti Brazil náà. Mo kí ẹ̀yin náà Felipe àìmọ orúkọ yín kò ti fẹ́ jọyọ̀ ń lé yín iwájú. Felipe Galbao wọ́n ní Felipe Olúọ̀pà. Ojú ọ̀pá ni orúkọ àwọn láti orílẹ̀-èdè Brazil. Mo kí ìgbà yẹn náà láti Brazil ẹ̀yin tí a.
1: Ìwọ tí o mú rẹ nìkan ni mò ń bá wí.
0: Bí a rí ìpọ́nà wá ti ìjì. Àwọn ti Brazil gan wọ́n ń gbọ́ wa.
1: Mo fẹ́ kó o
0: rántí ọjọ́ tó ń gbọ́ wa. Tán ní ìfẹ́ wa dénú.
1: Ó ní ọ̀kadà tó dàbí.
0: Àánú ti ń bọ̀.
1: Owó tó owó sì kò sẹ́nì kankan.

0: ni wọn tí ó ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní ò wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọ pé àwọn ò sí nílé. Ẹni tí mò ń bá wí gangan tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún fi àsìkò yìí rántí àwọn tán fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn
1: Abdulrahman Abdulbasir, first graphic designer wa. Àtòbí dórí Ọlánìkẹ́ Ọlárìnrìnrìn Nipsey brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa. Òní máa ń ṣe obìnrin ni o, ó gbòòdò dáadáa, gúdúgúdú ni, ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Road Image, ọmọ wọn nílọrin àfọ̀njá ẹnu dùn ojú ọ̀ láti àwọn
2: sọ̀rọ̀
1: òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọ orí ọ̀fẹ́ rẹ̀ ní fọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik Wireless Communication Concept Sweet Data Drive.com nítò náà ní Rinsọ̀ Bọ́ọ̀dù. Àdélọ́wà ọ̀rẹ́ mìnú ara Hoof Culture lókè òrò kílọ̀ yà láàfin wá ń bí 08076003202. Délọ́wà nù tẹ̀bárì tó bá gbé aṣọ ọ̀run tó bá dúró dáadáa oníbàwà gbẹ̀. Ààrẹ mi tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa yàn yín. Òye yín àwọn ẹnẹ́ máa ń bá wàá kàn nọ́mbà wàá kàn wọ́n. Kíkàlùkù wọn ní náà fi ń support. Adúpẹ́ wọn adúpẹ́ pẹ́ òkun ó pè lórí àdánù látàn. Orí ẹyin tá a bá ṣe lórí ìpìnrin tí ò dúpẹ́ ó fi pa àdánù egbèje náà ni o.
3: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mo mọ pẹ́ mi wà o.
1: Tóbi lórí AY Venture AY Communication Idris Rotel Mustaki tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òrò kí lọ́yọ̀ aláàfin Block 11. Ṣé Block 11 ni? Gbé ìpè Block 11 náà.
3: Àmì bí mo ṣe wà o, mo máa wá dúpẹ́ ọ̀rẹ́ mọ́ dún.
1: Àbí Block 7 ni? Àìlọ́sọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì lọ́yọ̀ aláàfin wá ń bí. Gbogbo bẹun gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o adúpẹ́ pé òkun.
3: Nítorí
1: pé ayé gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá a rántí dákọ̀ ọlọ́mọ yín ọmọ yín ojú yín ọmọ nọ́mbà ilé yín. Elédùà a máa wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ síwájú. Elédùà o a ṣẹ̀ dáadẹ́dá yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o. Yóò máa yọrí sí rere.

dying light.

0: wàhádàtù lọ in.
1: Mọ̀nsọ́.
2: Ọlọ́run
0: ọlọ́run ọlọ́run. Jẹ́dẹ̀lá àádì fàlẹ́ wà lọ ìmà tára kù.
2: Ìtàkùrẹ́.
0: Náà.
2: Owó. Ọ̀la. Wàhálà. Ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́. Ìjọ tọ́lọ̀ wọn bá ń dá wọn ẹ̀yìn ìbàdàn kò pé ní gángan sí. Bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mọ̀ gbé ojú ẹ̀fún yín àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ́sọ̀kalẹ̀ wọn.

0: ìgbàgbọ́ ìgbà bọ́ bá ní káàdì àádì àwọn aláwọ̀ àwọn tí wọ́n máa tara àwọn jẹ tí wọ́n láwọ̀ làwọn ni àwọn tí wọ́n fi sí ọjà ọmọ tí wọ́n fi kọrùn wọ́n máa pè ṣáàkì wọn adẹ́rù bẹ́ẹ̀ni ẹ̀rù bámbà irú wa ìgbọ́. Àwọn ni wọ́n gbé bàtà ìfọ́gbọ́rọ̀ gbọ́gbọ́ àṣekéwu ni wọ́n gé káàdẹ̀lẹ̀ àádì.
1: Kádàlá àwádìí fọláwàlá ìmátàràkù.
0: Ẹyí ìbàdàn ẹgbọ́n gan.
1: Sanwó-ọ̀la náà.
0: Ó ní ìtumọ̀.
1: Wàfihàn-ìlà náà.
0: Ó ní ìtumọ̀.
1: Wàtàlíkì náà. Wàtàhàjì náà. Wàlámùnà.

0: alámakọ̀ láti náà ya rọ̀bànà kò fi náà.
1: Ẹni mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ nù. Gbogbo ẹni tí bá ti wá ń bọ̀ mọ̀ mọ́ sálá yẹrí. Bí bá ti wá ń bọ̀ mọ́ sálá yẹrí.

0: ti parí ẹ̀ o sọ́dún bẹ̀rẹ̀ yìí àjùbà yín mọ́ a ti parí yìí.
1: Tádàlà àádì.
0: Àjẹ́ ti ń bẹ̀rẹ̀ yìí àjùbà yín mọ́.
1: Tádàlà àádì.
0: Ọlọ́run ni ibà.
1: Fàlá wà lọ ìmà tarakù.
0: Ọdáyégi lọ́wọ́ máa yẹ rí ọgbáyé làwọn kan lọ́wọ́ ẹ̀yìn wo ló pele lọ́wọ́ rí àwọn àwọn orí.
1: Táwọn ọ̀la.
0: Ẹ̀mbọ̀ ẹ̀yẹ mẹ́ta náà ló pele lọ́wọ́. Àwọn bàbá sọ̀tọ̀ kó ìjẹ́ kan nù wọn. Àwọn méjì. Àwọn orí. Orijọ́mi. Nso.
1: Àlámakọ́ láti iná yọrọ̀ bàná kí fi iná.
0: Àfáà mi àti inú àṣírí tá àfáà mi fún mi láyé jí ọ̀jẹ́ bẹ̀rẹ̀ kọ́ bà mí mà òun ni ń wí lọ́wọ́.
1: Bàkẹ́ náà zákẹ́à.
0: Ẹran ni àkọ́dá kí ni mo ní àṣírí púpọ̀ èmi ó sì gbé eré ìrì ọ̀dà. Àwọn aláàjì kí ni wọ́n lè pèyàn ọyẹ́ àgbẹ̀ ìgbé kò ní dáa fún ọjà ìyá ẹyọ kan sáà fàmí fún mi nù mo lè ti ri pé mo ti sá ó ti jẹ mo ti sá sí ìyẹn ó ti mú nzó. Yóò sì fẹ́.
1: Wàrà dà lọ àfidà náà.
0: Ìdàgbé
1: náà.
0: Àwọn alùpùpù yìí kàṣí ń bẹ̀ ń bà náà. Káàdì rí mo kí wọ̀n yá yá.
1: Lọ.
0: Kìjà rí mo kí wọ̀n yá yá. Rìfẹ́ rí mo kí wọn pátápátá. Lẹ́kì bá ń bì mo kí wọn yá yá.

0: Ọ̀rọ̀ wa ọ̀pọ̀ nìbàdàn ẹ rí pé mo ní wàá ṣe wàá sí mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni. Ibì kan làwà táà ti ṣe wàá sí lọ́rin púpọ̀ wá di gabi 12 mo lọ́ yẹ jálọ à ń lọ lọ́rin lọ téèyàn bá wòde sàdẹ́là àṣẹlọ bóyá láàrín léwọ̀ ìlọrin mọ̀ lọ sọ́kọ̀ wọn gbẹ́gbẹ́ ẹni wọ́n gbálẹ́ gan ni wọ́n pè lọ́rin lókè bàdàn tí wàlá ìjọba pè mí jáde tèmi afásà kan yẹn tù ọmọ ìyá wa ló pè lọrin ló pè bàtà tí olórin ìlọrin a ti fẹ́ràn ara wa a lè má fẹ́ràn ara wa àmọ́ lẹ́yìn òbí báyìí a fẹ́ràn ara wa wọ́n lé ẹnìkan wọ́n lé ẹnìkan mọ́ àdéhùn ó lè mọ̀ gbàmí wọn jẹ́ gbàdùn mọ́ ní sọ̀mọ́pá yìí kí wọ́n gbàdá bẹ́ẹ̀ lọ ọba kọjá ń ta wa yìí kí àmọ́ ń gò tí wàá sáré wá o ni kò sódùnú rí àwọn ohun alákọ̀ọ́ ìlú kan mo ní lọ lékejì bàbá ti lọ lékejì tó ń lọ ọ̀ha ìdí ìlú wọn ó ti di sọnù àbíà gbogbo ẹni bá ti bọ́ tó bá ti kí lẹ́yìn ṣe máa dá ọlọ́run má bẹ̀ wọ́n fẹ́ dákun ẹ̀bùn mi ń bí ẹ má bẹ̀ wọ́n wò ẹ bá ti ní kí lẹ́yìn ṣe wọ́n náà máa dá ọlọ́run pẹ̀lú wọn agbọ́gbọ́ mọ́ ha díẹ̀ ni nítafẹ́ lò nánú ni àmọ́ tó bá tó orúkẹ bẹ bá ń gún nǹkan nú ẹ ìtí wọn fi ń gún ní máa ṣe kóòwò àmọkàn bá jẹ títí di odó òun ṣe gbì sí ọwọ ọnu òun kì ní ọwọ ní bàbá lára ọgbọn máa wọ ni ń bọ wá pẹ aláyì wà dáyì ọlọrun sọ kẹfẹ yẹn àbá mo ní kí ló dé bàbá lára ọdún tó gbogbo ara àlejò ní wọn gbé òun fi kún wọlé wá ní lẹyìn àfáàbà sírù kó máa san iye tó ń san ọmọ ọlọpàá parí kò jù báwọn lọ ọdọ wa lọwọ wà ẹyìn ìbàdàn ẹni àlọ
1: àlọ
0: bẹẹ ti lè pè mọnu
1: àlọ
0: ẹpin ẹlẹẹkẹta kún ó sì máa gbọdọ ju títì
1: àlọ akúrẹrù
0: ọlọlọ ọwọ tún wà kàkàkì. Kí ló tún wá di? Ọ ń bẹ nítorí ká ṣe Ahmed Tijani rọ́dí
1: lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́.
0: Ọlẹ́rù gbà ó kí ni ń bọ̀ ọlẹ́rù? Àwọn ẹ̀rù ni ọlọ́wà lójú ọ̀nà wọn. Ọ ń bẹ nítorí ká ṣe Abdulkọ́ Abdulkọ́ Tẹ̀sánsánlọ́ òṣòro. Ọláyà ń pa ọ́ kí ni ń pọ̀ ọláyà? Àwọn tí ń pa ni láyà kan lọ́wọ́ lọ́wọ́ lọ́ ọmọ abẹ ọmọ akí ọmọ afa o tún wọlé nù bọ ìwọlé kù tó ń dẹrù bara rẹ afa wa fadala mo kí afa fadala púpọ ọlọrun tó ní okó ìjọba yìí ọba tó lọ ọdún tó ń bọ tó ń pè mí
1: ìṣà allah
0: tí n bá ti bẹ lórí yẹpẹ ní tó dáhùn ọlá àwọn àgbàdàn yìí mo ní ọlá owó wàhálà wọ́n sì ń lọ bí ọlọ́run jù ú tí wọ́n máa lọ ìwọ ọlọ́run ọdá wa dá gbogbo ní ká máa lọ rí owó lèmi tí mo bí ti mọ́ lọ ńlọrọrin bẹ́lẹ̀ ìbá ń rúgbọ́ láti kó
2: alájì
0: afa
2: ẹ gbà mí
0: ọjà mi wà lórí ṣì kò tí ì dé for the past 3 months àwọn afa nítọ
2: àdúrà náà lọ́kàn
0: yóò dùn wúlò rìn ọlá mo wọ́n lọ rí ọlá nílé wọ́n ti dé bẹ̀rù èmi ń lọ ọ̀yọ́
2: ọmọ ọ̀yọ́
0: o lè mọ ní ìṣe kẹkẹ lọ́wọ́
2: àmọ́ yóò ní ìṣe àbí tí a jẹ́
0: yóò sì ní ẹ̀sìn yóò sùn lẹ́sọ̀ kòtò kan tí ò ní délẹ́kùn sí ní dókè yóò sì wọlé kẹsì pàkan sọ̀rọ̀ ọwọ́ pẹ́lú àti ọmọ òjò yìí ń di wọn rí òun ló sì wọ́ pàkan
2: bẹ́ẹ̀
0: ẹ bá pẹ̀lú pé bọ̀dá bọ̀dá bọ̀dá àjíjẹ bí ọ̀yọ́ láti alọ́ yóò ṣe bí bàbá ẹ̀ nìkọ́ kan ẹ̀rí
2: wọ́n dúró mẹ́wọ́n.
0: ìwọ wàhálà ń gbọ́dọ̀ wàhálà ń lọ ńlọ ó dí express ní ìyọ́fẹ́ sàárẹ̀ wọ́n tọ́jú ẹ̀ wọ́n nínú ikọ́ ní ikọ́ wọ́n tọ́jú ẹ̀ ó dí gírígírí ń kọjá dókè
2: ọlọ́dà bí fóun tí ń bá mi rí ẹ̀wọ̀n
0: àtọ́gbádùn
2: àtọ́gbádùn
0: ò ní dúró ní wọ́n ń ti lọ
2: wọ́n ń ti lọ
0: ó dé tó gèjì èkó
2: ọkọjá sékòó tán
0: ọdẹ àárín èkó náà tán pè láìláì
2: wàhálà dákí ó tí ó
0: bọ́ọ̀wọ̀ mọ́tò lọ́hùn ìjẹ̀gbà bọ́ọ̀ sàn ní mọ́tò ìjẹ̀gbà bóòrùn jẹjẹ báyìí ìjàngbà bóòrùn èkó mọ́tò ìjàngbà bóòrùn kẹ̀kẹ́ lásán lẹ́kọ́ ìjàngbà bóòrùn pàǹtẹ̀jẹ́ ẹrù lẹ́kọ́ ìjàngbà bóòrùn báwọn ẹni tí ń mú bó lásán ìjàngbà
1: wọ́n
0: fi ilé ìjú ọ ní o ìjàngbà.
2: àṣelọ́hún lọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀yin ìbàdàn mo bá yín lọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀
1: alhamdulilayi
2: ọlọ́wọ́ wàhálà òkú sí amẹ́ ewúrú bá a ti ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ kẹgbẹ́ mọ́tò amẹ́
0: jọ́jọ́tún náà dúró lù
2: àbúrò èkó nìlú wàhálà kẹrọ òkú sọ òun ó kí wú ẹ̀yìn àbá
0: ìtakúrè
2: ọlọ́run ní ká má jọra wa kí ni òní
0: ìjà máa wúra gbé
2: àjọra wa bá a ti wà ní ìwà níyìn àjọra wa
0: àwọn anábì ọlọ́run
2: àwọn náà jọra wa àwọn
0: anábì ọlọ́run
2: wọn jọra wa
1: ọlọ́
0: àwọn olówó wọn jọra wa àwọn kanna tí wọn sójú ọ̀nà ọlọ́run
2: bàbá wa lẹ́nàṣẹ́
0: àwọn kanna tí wọn sójú ọ̀nà ọlọ́run
2: àwọn kanna tí wọn sójú ọ̀nà ẹ̀sùn bá a ti wá lọ ayé nù.
0: Ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o ẹ̀yin ìyáwó obìnrin ọlọ́run ni ẹ má dàbí àwọn kan ìtọ́jú àmì lẹ́rù
2: láyé lára ẹ̀dá òun ni kádàrá ẹ̀yin ìbàdàn
0: ó
2: kádàrá
0: ọyẹ kí ẹ bá sùn tó bá jí
2: tó kí òun fọlọ́run tó ọyẹ kó jòkó kó wá bú
0: wa ọlọ́run
2: kò sùn
0: kí ni ọ̀pọ̀lẹ́kùnrin
2: bò ní mú tiẹ̀ wá parí ẹ̀ sí
1: ọlọ́
0: boni mo pari ẹ si ọbaṣanjọ lu ọlú mẹjọ àti bọtọ ọbaṣanjọ ò ti da
1: lọ
0: ẹ dákun ẹwùjọ ti di mọ ṣe yà yà yà
2: yà yà
0: ọbaṣanjọ 8 years in the mokuresi àti bọtọ
2: bàbá ìyàbọ lọtọ ò ti da.
0: Within 1.5 seconds Ọbásanjọ́ tí ó gbé ìjọba kalẹ̀
2: ó sì bá yé ara ẹ̀ jẹ́.
0: Ọbásanjọ́ sì ta ìjọmọlúwàbí ẹ̀ ó sì dàánú omi. Láàrin ìṣẹ́jú kan àbọ̀ tó Ọbásanjọ́ ó gbé ìjọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mọ́dà yìí rú léèrè Nàìjíríà. Ó ìtúkàn kú bí òtí ní dáa fún bẹ̀yìn.
2: Ẹ rí báyìí ọmọ Nàìjíríà.
0: Mo lè dìtà ń ṣe lórí àfáàsà dáadáa ń bá dà lọ́rẹ̀ méjì. À ń fi rárá wa létí pé níbo là ń wá ń lọ kàn. Ọbásanjọ́ ń lọ ọkọ̀ òkègbò. Ọbásanjọ́ ń lọ ọkọ̀ òkègbò. o tun fi kun fat fat dan wi eworu pregon ka la peju e won ta ni 300 njo won ta won ti kan fat mo do ti kun e mo ara ni 450
2: Allahu Akbar
0: o ka da ni si ya mu tere ni tele o ka da ni ke o tun mo be won ni ejo sa ibi mo lo si iworo la be mi ah eyin na won se gbo ko se gbo gbo gbo ko ni so okay ore mi abe bridge 150 o ma abe e da se lo ni abe lo eh la ilaha illallah ita gure
3: ha a fa wo lo ni ni o wa ti olohun ri nigeria adi ole moji ba ila Yudi malana
0: ladoja owo lo ibadan didi elepo ele lo o tun pada wa olowo se meji dose ku nbe lowo atala lowo loni e da

0: Ọlọ́run.
1: Mo ń tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè lójoojúmọ́ ni.
0: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí afẹ́rẹ́ kan fi tọ́ bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà. Iláṣà àròkọ tí so lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Bí mo fi ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́nì kọ̀ọ̀kan.

Allah won ba igba lowo mimo ogbo ni fun oruko Olorun ba olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba ki bon ta tun yin bon a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore gore nitori pe ko si agbara kankan nibi kankan to to agbara Olorun ba olojumare wala haula wala quwwata ila bela ali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmí o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ẹmí ni alfa àti omega ìbẹrẹ ohun gbogbo àti ìparí ohun gbogbo lẹyìn rẹ kò sẹlòmí mọ o kò sí nǹkan kan mi mọ.

0: Bami Saminu Adekoju lati California won ti je enwa baba dada nu baba rere baba ke baba lu barika
1: mi basu oluwa adama
0: ah tolo ran si wa nu ti se je ise na egbo ki la mo so soro la mo so ede la mo pe abowo ikani mo mo pa emi tin mi to se
1: agbara
0: eh to we to nlori ke ni ru Ijọba wù mí ma wọ́ sórí ètò. Àwọn èèyàn tó ń fi ìfẹ́ gbọ́ wa. Wọ́n ń fi ìfẹ́ tẹ̀lé wa. Ìfẹ́ tẹ̀ ní sí wa. Kò ní dìbàjẹ́ o. Ilé yín ọ̀nà yín náà ò ní dìbàjẹ́. Ẹ ní sìse, ẹ ní sìjẹ, ẹ ní sìsọ, ẹ ní sí ilẹ̀ tẹ̀, ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ ní báráyé fọ́ ọ́tì. Akori oro mi mo ti fi seto ni aro adanu atele mo ka tun be tun so ni pe elomi ni o ma se ara re yo le eyan ni se ohun ya ma se ara re yo laye ni se ohun
2: a ti se bi oyo la ri oyo ni se bi babe ni kokan
3: ma yin kuro ore mi ma gbe kuro laji se bi oyo online radio
2: a ti se bi oyo la ri Ayo, ni se bi babe ni kokan.

ṣùgbọ́n kì í ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wọ́n ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì fún àfarapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn ibi tó ti ń ju kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ̀rọ̀ àwà kọ́lọ̀ lè bá a sọ wá ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ọ̀nà ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ léni lórí ni ọ̀yá léni wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ o. Gbé mi wọ lọ́tùn kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájà lẹ́yìn. Ká mọ̀ sí ń gbọ́, tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbọ ọgbà ni. Ibi tó ń sọ pé ọfẹ́ kánjú lọ, irú ẹhànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lọ àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ń gò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún ń bò mí. Ọlọ́run ọba mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ìdá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe ọjọ́ Monday ṣe tá ń lò pé ní ibi tí mo báyìí lórílẹ̀ èdè wọn ní Nàìjíríà. Ṣe tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Mo bá dé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbà. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀, ó ní ìpẹ́ ń bu ìrẹ̀. Tán sáré tán ń pa iná, iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà nébọ̀ jẹnẹrétọ̀, àwọn táígà jẹnẹrétọ̀, ẹni tó ní ṣọ́ọ̀bù, ó gbé e lórí táyà. Ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ sí tó gbé ta. Bí bóyá ṣàlẹ́sà ló ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o, iná o, iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Mọ ẹyin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lè lò ó fún bí fire extinguisher. Kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbélé ń já. Èmi kan sáré mú lára àwọn Pepsi nínú gbo Pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ni fún àwọn èèyàn tí a máa wọ pé àbíyẹ̀lẹ̀ ṣé wọ́n máa mú mínírààsì ó mínírààsì ni. Mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni Ọlọ́run bá sá lùú náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀. Iná ṣàkókò. Ṣùgbọ́n àtọ́fà ni o. Àtọ́fà ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi. Dodo. Sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán-tàn. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́ni kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àpọ̀wọ́fà. A máa wá blame ọjọ́ kan, a máa blame oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa due diligence. Ká máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa. Ká mọ̀ ìyá Fọ́lọ̀ ń sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyín ká pẹ̀ ń bọ bí àwo irin. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀. Ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dákọ̀ yín lórí ètò. Ẹ yẹ message mi lórí WhatsApp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

0: ẹmọ sọsù december lẹnu ó ní bàbá bá àwa ní ká kíè sí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december owó àwa pin lẹ́mìílẹ̀ lómìn wá lásìkò december ẹ sì sọ́ra kò sówó lóde kò sówó lóde ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà làwà yìí o tọ́lọ́ ọ̀sàánú lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ sóò ti jẹ́ lókù ọmọ sóò ti yóò sí mọ́ o ọlọ́run ó ṣàánú ibi tá a jọ ba nàìjíríà jẹ́dẹ́nu
1: ẹni tó ní ẹ̀mí
0: ìṣàwọn táwọn ànípò òṣèlú nìkan o gbogbo wa la jọ ń bàjẹ́ o

bẹ́ẹ̀bá wa kọ̀ ẹ̀mọ́ mú tí bẹ́ẹ̀bá mú tí ẹ̀mọ́ wa kọ̀ mọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ̀mọ́ gbéjáyè lálẹ́ ọ̀ ìrí ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn ìrí ayọ̀ kọ́ sẹ̀ lórí wa kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe káàárọ̀ dẹ̀ wá. Àwọn ò ní bọ́dún yìí lọ bọ́dún yìí ṣe ń parí lọ àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́mọ sọlẹ̀ bá kọ́mọ sọlẹ̀ gbà bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́mọ gbénu gbẹ́ wò wá rere ìrere ìrere kí gbogbo kọ́mọ sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lè lè Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀kí lè èèmọ́ ko ni àwọn kan kò ìmọ̀ ojú ọ̀nà.

0: and it's only a meaning than you are.
1: Bẹ́ẹ̀ni ìjẹ̀fádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ a gbèsè tán ọ fẹ́ mọ ṣetán fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè lèkè ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹkùn lẹyìn ká pẹ̀mbọ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìsẹ̀.
0: A gbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀. Ó ní dẹrẹ́ ló dìyàlẹ̀ tán ọ̀la kòkó kò kẹ́ tó ríun. Wọ́n ò fẹ́ ń kù. Yìí nífẹ̀ yìí náà kù, ẹ̀ nífẹ̀ mi náà kù. Ọ̀tajẹ́ ló kò ó. Adé Afúnmọ́ rèmi àtàgbàwò sí lọ́pa. Ọ̀bàrà Ògúndá Abáde yìí lọ́mọ àdéhí ń bẹ nípò tó dákẹ́rẹ́ gidi. Gbogbo ẹ̀yin tí a tẹ́ ẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú wọ̀. Ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ san. Adé Afúnmọ́ pa àgàn níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. Báà mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìí. Báà mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹkọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ tí a ò ìlú ṣe rí le tó káwọn ọmọ rí tí a ṣe ń bẹ̀ kọ́lọ́run tí wàá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ́run mẹ́dẹ̀ wá káàrọ́mọ̀nìyá káwọn jẹ̀kòrò. Káàrọ́mọ̀nìyá o káàrọ́mọ̀nìyá nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ní kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn ìrọ̀rùn ni kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkànmí o. Onídùúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gún. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé.

ń wo gbogbo ẹ̀yin tẹ́ máa ń ràn wá lọ́wọ́ pátápátá látòkè dókè níbi tó di bẹ̀rẹ̀ tẹ́bi tó dé dúró mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀ náà ní tánwó yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní bòrìn bòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní ní taṣọ àgbà mọ́lẹ̀ ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o ẹ ní ṣiṣẹ́ o ṣiṣẹ́ ṣiṣẹ́ ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàláhà ọ̀làwàlá kò wọ́tá yẹ lábìlá àdé ìlàsìn nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tú agbára ọlọ́run ọba lójú tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adéhùn bàbá jẹ ọ̀rọ̀ mọ́jẹ lé o jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ̀mí ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ̀mí ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ̀mí ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ tí lọ kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀ orin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí ní ìgbà míì káàtó máa pàdé adé yín kápẹ́ ń bọ bí àwọn orin yín fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi bá yín nínú ìbànújẹ́ ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbẹ̀mí náà nínú ìbànújẹ́ o ká tó ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ yọ̀jọ́rọ̀.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

ten gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yin kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe ten gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.

0: kú ọjọ́mọ́.
1: She go stay with us till the dawn. We dey talk.
0: Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káàlẹ́, ẹ tún kú àjìn lọ́dọ̀ yín bẹ́ o. Adéyinka ló kọ mi o, Ọlásùnkàn mi, kásá máa ṣe dáadáa. Adéyinka rẹ̀ mú Ọlásùnkàn mi Àlàdé, kásá máa ṣe dáadáa Jàdí, òun náà ni o.
1: She turn to the things and they talk. We no get the time to dey fuss.
0: Èmi náà sì tún kọ́ bí kò ṣe Olódùmarè ọba tí ó wà pẹ̀lú mi títí fún mi ṣe tí ń bá mi sọ. Ayọ̀ á, ọ̀dẹ òdùnbí, àǹjálà bí àkọ́ mo tún bá yín lọ́dọ̀ yín bẹ̀ mo mọ̀ lọ́kàn mi pé àlàáfíà náà mo bá yín o.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems and the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ láwa ti ẹ̀fẹ́ sá lọ. Láwa dá lówó. Táàbí wọkọ̀ dé Ìbàdàn.

0: mú un.
1: Ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi, Adéyinka báyìí, iná ilé ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀jú inú ń lẹ̀rù ń bà. Aya, kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun, ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù, ó yẹ kí n ti jápa. Ìlẹ́hùn ta tì, mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chat lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bí tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí? Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ ṣàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ ṣàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro. Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà, ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútù sí ìṣòro wa? Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná ipa tányányán sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí. 0706887-4274. 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ̀dákun. Tó bá jẹ́ pé àwọn afẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni, ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù, ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ̀dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí dé Facebook oríṣiríṣi péjì ni báyìí dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó yán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà owó la lè gbà wá ojútùú sí kíní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni àwa solution sí àwójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ṣòro ni pé kéèyàn gbà póun ní ṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí, wọ́n ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó, ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ara màmá wọn ò yá o. Pé ara màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní ìtakátá ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé, "Are you crazy or something?" Pé níṣe ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun. Ó strange sóhun pé èèyàn pè ọ̀pá ara màmá rẹ̀ ò yá. Ọtún kọ́kọ́ ń bu pé sí ò sí. Sí ò gẹ́ta rẹ̀ sí ò sírìọ́sì ni. Ọlọ́run sókun sóhun. Gbàtọ́ wá kọlù tán lòun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Mò ń bọ̀ ná rárá.

òun wa ń bílè rí ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ fáwọn bàbá wa ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni máa ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ̀ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báyìí ṣé bímọ rẹ̀ rán lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn.

0: won ma lawon ti gbe lo aipa ara re o ya ni lo wa la nu ko to lorin awo ba bo si lanu o ni n to n se n bu ni wipe gbogbo kini ko si nkan kan tan ni do ohun fun yato fun pe boya leta o ko n lo kan lo wo mama on lo hospital gbogbo awon nkan yi lo wa in place so oniso ni ambulance ti o gbe ya ohun lo so hospital ni abo ni doctor ti o gun ye ohun labere abo ni nurse ti o fo mi si la to fi n pe ohun pe nkan to ya koko se na ni pe ko pe 911 ki 911 ka de take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi ti mo to ni mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro nje oye mi wi pe ni orile ede to n wa o
1: leyin olori lo n ro fo
0: pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ àtẹ́ǹdì sí ọ̀nà o.
1: Ọ̀run mọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rùn. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Síbò ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀ nù. Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital, wọ́n ti àtẹ́ǹdì sí ọ̀nà. Bọ́ gba káàdì wọn ní dọ́ọ̀lùn pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ nìyí ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì.
1: Àwọn ìjòyè.
0: Kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí?
1: Olórí ló ń ro káàrọ̀ wá ń sùn.
0: Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá báńdíìtì àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ìwà àmà báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wá lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wá o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá a lọ rèé? Sáà máa ń wòran ni. Ṣé bá ṣe máa bá a lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá a lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò.
1: Lórí ló ń rò fọ́.
0: Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kan kan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Wọ́n kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mí, àdùnkẹ́. Kọ̀kan mí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀.
0: Ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ̀ lẹ́hàn o. Àlà ni ó fokọ̀ lẹ́hàn.

0: aro mo ru ma o aye gaga ni mo ru nisin nigeria ni mo ru o nigeria mo ru lawo lawo o nigeria mo ru lawo lawo eyin ajinigbe latun losi agbeni se sosowo latun losi nipa se business imatare ni nikan ola ojo ta nwa ka ki lai ni se lowo Àwọn bàbá wá sí bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wá láyé ọjọ́, wọ́n tó lólè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lana lori eto ti mo se mo ni wahala iforo fọnu mi ti fẹ ku pẹlu idamu ti osi ti osi ati iya ti o dalẹ wahala agbara egbe legbe owo ni ka o mo sọ lana o eni to wẹju le ru nba o wahala ti osi ti o dalẹ apa owo ko ni ka

Bóyá tó bá di lọ́la, kọ́lọ̀ kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ̀ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ̀ sì jẹ́ ká rí ná chàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀ ká tó rí ná chàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́lọ̀ fún ná. Ẹnìkan èèyàn wa kan tájọ́ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. A jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun ti yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ̀nà bòmíì. Ó ní sọ̀wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún bímí náà sí ń gbàdúrà kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́njẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú o, iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́njẹ́ òjòlé òkú ṣọ́ọ̀pù wa. Wí ara àsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kan ló sọ pé wọ́n kó ṣọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 mọ́dẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni. Nínú January tá a wà yìí látẹ̀ tó tí ó parí lónìí yìí, January tí ó tán lónìí yìí, àṣọ ọdún tán, ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú ṣọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. January ni wọ́n pagbo, wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tán kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù, wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọlọ má jẹ kí wàá lọ débé mi àti yín o wàhálà ti wà o ọlọrun bá ń gbọ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọlẹsìn pọ nílùú.
1: Onígi wọn gbọ́ àdé
0: òun. Wọ́n yìí fẹ́ sọ tẹ́lẹ̀, wọ́n yìí fẹ́ sọ fún yín tẹ́lẹ̀. Ẹ jẹ́ mi ò já yín tán, ẹ jẹ́ ń já yín tán lè ní. Mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ̀ ṣẹ́ tí mo mọ̀ ń ṣe. Lálaalẹ́, kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́mi yìí ṣe ọ̀kadà, tí mi yìí fi ọ̀kadà ayé ta lọ. Tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ. Tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́, wọn yìí ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́. Ń bá ti ta tata pupu mi ń pa báyìí, mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. Nígbà táwọn yìí sọ̀lẹ́, tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́, tá a sì fẹ́ jalè. Ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa? Èèyàn mélòó? Èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa? Èèyàn mélòó? Sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ já ṣọ́ọ̀bù ẹ bá wọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn ní mọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ Facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀n ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. Àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. Ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: Wọ́n ń tijú wọ́n wá rọ́bà wọ́n ń sòrò.
0: Ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa? Àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn? Àmèlò náà lè fara da ìyá Nàìjíríà torí ká mọ̀ bá a mọ̀ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o ìra wọn ò fẹ́ pòpò òdénú o ìra ò fẹ́ pòpò òdénú o. Ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀. Àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. Tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. Ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tàárọ̀ yìí. Sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka Pẹ́ńbọ bí àwọ̀ erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan. 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan. Ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. Àròyé niṣẹ́ ìbáàkà igbe kíké niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́run bẹ́ẹ̀ o.
1: Ọ̀run
0: mòru Nàìjà mòru ilẹ̀ Yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa. Tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtà Leon ẹyinjú Olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bèmí ọ̀bá rẹ́ranko mo rábà mi èèyàn ní o. Tọ́ a mọ̀ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní a mọ́ bọ̀ nìkan la ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàfún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibi iṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojú rú o ìgbésí ayé yín náà ò ní dojú rú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wòrin lọ kó mọ wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká mọ̀ gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtù máa pàdé mi fílẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ fèmí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehe.

0: Se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni le yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti ko ro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta po wo so wo po gbe ilu ologa agbara nbe ni bi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ó ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wá o torí ìyẹ ní yẹyẹlé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyinga ọlọ́sùkàn mi lè ní ń jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè tèmi náà ní látàrí kò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kò rọ̀ mí ń rán mi níṣẹ́ àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àti ṣe bí ọyọ láàrin ọyọ ti ṣe bí bàbá ẹni kọọkan.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tí bẹlẹ jẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf oyo àti bayo ní tí wọn rọrùn rán mi sí i wọn ni máa lọgun ẹbùn yìí pé àìlásọ ọlọrun pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkanra tí ọrin ńlẹ ọmọ arísẹgí balẹ kan ìkàn ni mo káhùn kásẹkí olóhùn adéhùn ìwòrí onìkan níjọ títí ń dárìn onìkan ṣoṣo gíogíò ìwòrí onìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabele yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrán èjò ní ìṣekú pa wọn oauf oyo àti bayo ní tí wọn rọrùn ní ìmọ̀ wí fún yín pé àìkọ́yí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọn ni máa sọ fún yín pé ọkọ nìkan ni ọmọràn tí balẹ̀ yẹ ẹ jẹ́ ẹ máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọn ni ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọn ni ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni wọn ni àṣewájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣe bí ọ̀yọ́ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

Oh, you know.

Tumbala.

ni jalo julo.

Come on.

Ìwé tí ó wà pa òun.

Ẹgbẹ́ ni bẹ́ẹ̀ ò gbọ́ ayé ìṣòkan nìkan ní Nàìjíríà.

síkúrù adágún lágbára lẹ́kọ̀ọ́ ń gbé. Àwàlì ajídẹ́ tẹ̀.

Yeah, yeah, yeah, yeah.

adájí ìlàrò.

Yeah.

ọmọ onílọ́ọ̀kì nítìrẹ́ pẹ̀lú sọ́lọ̀ ẹ̀lẹ́ ọmọ abúlé ṣòwò mókí ẹ̀hún sí ìkírù adékúnlé. Adekunle, ẹ̀rọ ẹgbẹ́ bàmí o, ọ̀nà ọlá ọgbà.

0: kúnlẹ̀. Ẹni ọ̀pẹ́ lẹ́gọ̀ nídà ẹni ẹ̀bùkù.
1: Ẹni
0: ọ̀pẹ́ lẹ́gọ̀ nídà ẹni ẹ̀bùkù.

Ọ̀tọ́ dá lábẹ́ gbẹ́gbẹ́.

Kẹ́ẹ̀mẹ́jọ jẹ́ ń bá.

dẹ̀ má lò gbé ajọ́ lẹ̀ níwájú irú wa. Bó bá jẹ́ pé agbéra gan ni ìbádùn. Àwọn jújẹ̀kọ́ ọ̀bùn lọ́wọ́. Ọ̀bùn wọn lòun tó ń ṣe fújì ní ìgboro. Ó fọwọ́ yọ̀kun òkúta ń bọ̀.

Túbọ̀ ni wà láàyè, a kọ̀ máa gbélé ayé lájọ́. Ẹni ògùn mọ̀ tó gbẹ́ríkàgbọ́ àbí kọ́ lọ.

ìmùsínú yóò dàgbà, bàṣẹ̀ dẹ́rù ọ́.

Mm-hmm.

ayé ajílẹ̀ rẹ̀ wọ́n lẹ̀ mọ́ra mọ́ lọ́ọ́dì lọ́yìn. Èjì ojúlé mú mi kú, ọ̀tẹ̀lẹ́dàgùn.

lẹ́ẹ̀rẹ́ ní fúrúṣe. Àwọn àlẹ́jìyàn rẹ̀. Ìgbà tọmọdé ò mẹ́fọ́ ló ń gbóhùn rò lẹ́gbẹ̀ẹ́ yìí.

Ẹrù ẹlẹ́rù náà ń gbé kárí, wọ́n bá ti wọn lọ, wọ́n dẹ́ ń gẹ́.

I'm gonna go to bed.

Jẹ́ mẹ́ òmùmílẹ̀.

I'm going to go to the hospital.

ni to ka o la ba ba.

Man.

Hello.

Thank you.

Dia no dia.

I'm going to go to the hospital.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn ń bẹ̀ wọn máa ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́ bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọ inú ọbẹ̀ mi.
0: nítorí ibẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adeyinka. mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo di ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí olè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tí gbogbo atáríta wí tá a kọ ìhà pọ̀kàn mí pé sẹ́mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ha kọ̀kàn mí. nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀mbọ bí àwọn erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwọn àmọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: ẹyin iṣu sísun ìwà ahunná.
1: ní aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀mbọ bí àwọn erin.
1: níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràrò òye dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ bá wa 415. Kẹ mọ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwọ erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpò dùkẹ́ mọ̀mọ́ mi, Adéyinka.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì yàrá bàbá tó àmì. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣí ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àjẹ̀lérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésán o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bà tó pè mí ó ní ibo ni mo wà tó iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó ní ibo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo ẹrú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí ókè kí òun máa bá mi bi tí mo wà mo ní kó máa wọrí pé màá wá balẹ̀ roundabout mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá lérán àbá ló pè mí pé kí n lọ sí POS nípe ṣé POS wà lè tó síbẹ̀ mo lọ sí POS ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún fẹ́ nìyẹn ó ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ nìyẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ̀ pé nìyẹn òun tẹ system èmi ẹ̀ bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé. Kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ̀ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò ti fún ènìyàn. Mo ti pè mo ti wọn ẹ̀pẹ̀ fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Tọ́fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tuntun ọlọ́run gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́ ọ̀yá ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà ọ̀yá láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ gangan. Tàbí ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ ní ìsìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ wà.
3: Mo wá sáàdì roundabout yẹn mò ń bọ̀ gbà yìí.
2: Sáàdì roundabout àbí.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́yẹn.
3: Ok.
2: Sáàdì ìbò lẹ wà ńbẹ̀.
3: Sáàdì ìdíkọ̀ lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjì là ń bọ̀ sáàdì ìbò lẹ wà ńbẹ̀.
3: Kẹwàá débi roundabout yẹn ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀ yín wà káwá bá yín ní ìbò lẹ̀ wà.
3: No ẹ̀yin ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NNPC yẹn màá bá yín bẹ̀. POS wà.
2: POS ó wà ní roundabout mẹ́yìn àbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.

0: kódì ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
1: Ok. Ẹ
0: lọ bá mi confirm ẹ má kọ́ ti phone ẹ ló jẹ́ kẹfìn ẹ má kọ́ ti phone.
2: Eléyìí ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́ mọ̀ kọ́ ti phone kọ́ mọ̀ kọ́ ti phone ara tactics nìyẹn o pé kọ́ mọ̀ kọ́ ti phone kọ́ mọ̀ kọ́ ti phone ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
0: Hello.
3: Mo bá kín pè.
0: Ẹ má kọ́ ti phone ẹ jẹ́ kí n hold on báyìí.
3: Oh, ok. Ẹ
0: sọ pé ta bá fẹ́ send you 85,000
3: tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló lé wọn gbà.
0: Tọ́ba fẹ́ bá wa send ẹ̀.
3: Oye tọ́ba fẹ́ bá tọ́ba fẹ́ send ẹ̀. Oye tọ́ba fẹ́ send ẹ̀ sí yàn. Hello. Wọ́n ní 900.
0: Ó yẹ ẹgbẹ́ fóònù fún ẹgbẹ́ fóònù fún.
3: Ok. Gbà.
4: Hello.
3: Dáàdì gbàdélé o.
0: Hello.
4: Sá.
0: Báwo. Ṣé nẹ́tíwọ̀kì wà?
4: Nẹ́tíwọ̀kì wà.
0: Èló ló pe deposit lórí 85,000.
4: 900.
0: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
4: Mo lè gba 500.
0: Ok 35,000 kan.
4: Ẹ̀yìn 400.
0: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
4: Bẹ́ẹ̀ni.
0: Ok báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà nọmba yẹn fún ẹ 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
3: Ok.
0: APS machine ló máa lọ àbí mobile.
2: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èkó ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
0: Ó yá gbé fóun fún.
3: Ó ń dáhùn.
0: Ẹ gbé fóun fún.
4: Hello.
0: Hello.
4: Sá.
0: Mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
4: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n lè fún.
0: Jẹ́ kí n pè fún ẹ báyẹn mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
4: Ok.
0: Òfin ni kó wá gbé fún ọ̀fun. 1,514.
3: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
0: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
3: Ó máa fún receipt.
0: Ó yẹ gbé fóònù fún.
3: Mo lẹ̀ yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
0: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ lè bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
3: Tó máa send owó yẹn ni.
0: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
3: Ara o kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ogun.
5: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ṣé ẹ gbọ́ lágbọ́yé? Àfà àpótí ìrọ̀rí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ̀ bá dé lọ́gàn jọ òru. Gbogbo wa là nílé jọsùn orí lójì ká o. Òru hẹrẹ rẹ̀ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbò náà ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́ẹ̀fi san padà. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ni. Ẹyin láfẹ̀ẹ́dú fọ́nrán ó ti bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọ́nrán ti bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọ́nrán ti bá wọn dúró rojọ́. A ti fọwọ́ fọ́nrán báyìí o. Òrùn hẹ́rẹ́rẹ́ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: Mọ́kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín ń bẹ̀ ọ́, mo kí yín láti Germany, wà láì mo kí yín láti Finland náà, ǹgbàgbé yín o, ǹgbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú dédé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà ò débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí a fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí, tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́, ó yíwọ́, tell me who blend you, sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi, bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí ìkan yọ ojú ọmọ ẹlòmíì lára àwọn girlfriend wọn náà ni, lójú ẹ̀ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wa ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kan mi láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a tiẹ̀ tó wá wà yí, kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Yìnbó tún dojúrú o, bí ẹsẹ̀ tẹ́lọ̀. Yóò dojúrú o, kọ́lọ̀ ń yóò lójútù ni o. Yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro. Wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. Ní orogun fún pínpín o. Ìhà ìlú lé o, Nàìjíríà ò rẹ́rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà, bàbá mi Fàtà Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wa, Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín ń bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtàì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ táàjọ́ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum. Ọmọọba Aládìgbò Lòmú Ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pàtẹ́ tí ń rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú, kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn-tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí ọlọ́run láwọn ọmọ tán ti dájú báyìí. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play fọ́jẹ́ repeated program tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò mobi tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ àkọ̀kàn mi pé kékúkú sèmi àwọn èèbó kúkú ni owó tán ń jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé, wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lù báyìí, èèmọ́ ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi, tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beach àti mẹ́ta. Ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri, tẹ́ ẹ tó rí àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri, wọn ò fẹ́sẹ̀ ṣe mọ̀. Iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ gbọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. ẹ má jẹ wọn sọ fà pẹpẹ pẹnipẹni tó fi dórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ mọ di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ fi tí wọn ní wà tí wọn ní tí ò fi wá dìbò pé. A ní fojúsùn fún ọmọ o. A ní fojúsùn fún ọmọ o. Kọ́lá àwọn ọmọ àwọn wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

0: bí àwọn mọ̀ ní táà náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọ́rọ̀ àmọ̀ pé báyìí láà ṣe rìn o báyìí láà ṣe rìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà wọn fa gbó wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣe bí ìbò ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ ọlọ́mọ ṣẹ́ sósowó tẹ́ ń so sólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń so sólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni ò ní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pẹ̀yìn náà ló kù tí wọ́n ní ẹni ẹyin lókùn kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin lókùn tí ó mú wa wàhálà kò ní bèsù bẹ̀gbà tí ó fi mú yín lọ o láti gbọ́dọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba tí.
0: Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ìjọyé
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnrin o
1: wọ́n
0: ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo

0: ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kàlẹ̀ sí. Adéyìnká Pẹ̀mbọ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí Ọlọ́run ni pákútẹ́ ìbá ti má parọ́ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ pòpò òde inú wọn gba kámú ni o. Nítorí pé Ọlọ́run ọba ò gbà fún wọn, Ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó pa lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì. Ẹyin ẹyin pàkútẹ́ ìbá ti má parọ́ mi ti pẹ́ dẹ́yìn ń ká.
1: Ìyá mi sọ̀tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mo mú dánpẹ́.
0: Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí pé òun bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ará ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tù ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Aina ni o pàpín baálẹ̀ fìlà ilásà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantíkan bí o ṣe rìn. Ayé mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì ganjigan togótogó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Iwọ́lá aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé eyín rèé ní láàánú òní mọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè má ńlá o ẹyin tèmi Adéyinka rèé hùn òbíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún mi Elédùmarè ṣe ń ṣàlékún ẹyin náà ẹwò ẹgbòwò ẹgbèwò ẹgbèwò ẹyẹwò ẹyẹwò ẹyẹ wá wò sáàrin ara wa ẹwò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dá kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rìtọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mògún tó tún fodidi ẹni fọ́rí mu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo tá mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkìgbọ́ ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkan ọ̀kan Adéyinka Aina rèé o. Ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe tá àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógun tọ́lógun mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdùà títílẹ̀ òdùà ẹ̀yin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ́ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilé-tilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbi kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lágàbúrò rahim lọ́lọ́ Allah forí jìyìn lọ́lọ́ tó bá tún forí jìyìn tán a tún wá ṣe èèyàn lóore gbogbo àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwàá tó bá dáríjìn wá tán oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn tán tó forí jìyìn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere ní wájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ètẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bikudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ola Mecca, Ola Medina. Ola Sapa àti Marwa. Owó la àlọ́ Ọ̀yọ́. Owó la àgbò lẹ́nìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́run máa ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwà.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòrí bàbá ọmọ gánà ọmọ ọyọ aláàfin nílé ní lóko ni àtìlẹyìn òdi ẹtẹ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF ọyọ àtìbà unity wo rọrùn rán mi sí yìí wọn ni máa lọgun ẹfun yìí pé àìlásọ ọlọrun pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkanra tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ikàn ni mo káhùn kásẹkí olóhùn adéhùn ìwòrí onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò ìwòrí onìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago ìlú ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin ìjò ní ṣe púpa wọn. OAUF ọyọ́ àti bàbá ní bùrọ̀ ní ìmọ̀ wípé yín pé àyíkó yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan.

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páró.
1: Àlà Adábù fọ́kànlẹ̀ ìlúmọ̀ ní lógo tàwa.
0: Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ọ̀rẹ́ mi tó ń gbà mí jẹ́ òun láti àdàbí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́.
1: Tó bá mi.
0: Gbogbo sì iná tí wọn ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí. Bá mi jẹ́ òun láti àdàbí. Obìnrin tó ń bá.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì.
1: Àdàbí.
0: Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n máa ń rántí Ramadanu náà. Wọ́n máa ń yà á sí mímọ́.
1: Àdàbí. Àdàbí.
0: Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù Ramadanu lọ, àwọn yóò tún máa náwó. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro. Tó yẹ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun tá a yóò bá mú bámú yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gbà wẹ̀. Omi lọ́sọ̀ làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira, kí máa ṣẹ̀lú bẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o. Ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fá wá. Ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti mọ̀ ṣe dáadáa, wọ́n mọ̀ ṣe yàtọ̀ àyọ̀tọ̀, mọ̀ fún àwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ó gbé ìwẹ́ nú kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílì kìí ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họ rí ẹ náwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Ẹ torí ajúra wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn. Ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin. Ọlásùnkàn mi. Bí ó ti ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A mọ̀ jura wa lọ́nu.
1: Ẹ bó lọ kàn jọ̀kan, ó ti wá fẹ́ ju sọ̀rọ̀. Sóun nìkan ni ó gba àmàlà àwọn tó ń nà ní.
0: Nínú fómílìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà. Kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹ́nú kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lékún ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin, à ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹ́ ni mo.

nínú èmi àti iná yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní bà ọ́ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹ̀bí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjánlẹ̀. Ngbọ́nsẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ipa. Àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ikàn ní ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi ni ìwà lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ lọ́n tán, àwa ni mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà hun, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A gbọ́dọ̀ a ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni kálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ́ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ́ máa suffocate tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọn ò ti wá máa ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tí Ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò ká ṣàmà ṣe dáadáa ajókọ̀ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ bí awo erin ajáàlú Ọ̀yọ́ ti égbó lásán nítorí bí mi ò bá ẹranko múra bá bẹ̀yà ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí Adéyinka Ọlásùnkàn mi ká ṣàmà ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná. Iwájú làwọn ọmọ ẹ lọ, ìràwọ̀ ìgbàdí ọ̀lẹ̀ kò sùn náà.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú wa tán máa ń sọ̀pọ̀tì wa yányán Ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí yóò wọ lá àlùbáríkà oṣù ta wà yìí kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́ Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o ọrùn náà ó sì yẹ ẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ní báwọn náà jà wàràwàrà lọ́la mọ́ṣáláà kò wáta ilá bìlà àlejò làzim.

Sẹ́gbàgbé gbogbo àwọn àkòrí ọ̀rọ̀ wà tá a ti ń bá bọ̀. Sẹ́mi kí ni mo ṣe ń bọ́ kúrò lórí ìkànnì mò ń bọ́ lórí òmí. Gbé gbogbo àwọn ẹ̀kọ́ inú oṣù Ramadan ká má gbàgbé wọn. Gbogbo ṣe olóore iṣẹ́ ládá tá à ń ṣe lásìkò ààwẹ̀ ká má gbàgbé wọn lẹ́yìn ààwẹ̀. Mo tún sọ fún wa pé ògbè ìwẹ́nú kò tó wẹ̀ta tí mo fi ń tọ̀rọ̀ gáfárà pé ẹ mọ̀ bínú ó ti mọ́ra ni. Gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ògbè ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò.

0: Kama lo ma gbe Olorun ni ja o. Tora won kan, won ti fe mo yo sojo so lo. To ba se pe Olorun. Mo fin je oye wa wi pe o to o wa ninu to wa ninu ka pa Olorun. Lati si gbogbo wa ni elede kan, elesin kan, alawo kan. Sugbon Olorun ti o se be, o mo tin se o. To bi se wa ni elesin ototo, elede ototo, alawo ototo. O ro Olorun lorun pupo lati si gbogbo wa ni ẹni tí ọmọ sọ èdè Yorùbá tí èdè lu èbó tó yẹ pé Yorùbá láàmọ sọ gbogbo ó tún wá jáláwọ dúdú tí ò ní sáláwọ funfun kò ní sáwọn àyàn ìrìn lọ́rọ̀ àwọn míì búrán làwọn àwọn tó ń búrán ní àwọn èsì pupa wọn tó ń búrán ní.
1: ó ṣe wá mú ní ayé kòkó tí wà kẹsì lọ yẹ kẹdà ní ipò ayé àpàdà.
0: bẹ́ẹ̀ ni o ìwà pẹ̀lú ẹ̀sìn náà lọ́lọ́run fẹ́ ló ń béèrè lọ́wọ́ wa kéṣe pé ẹ̀sìn nìkan lábàá fi ìwà dáadáa ìwọ ọmọlúàbí ilẹ̀. Oríṣiríṣiri ló ti wà nílé ayé nísìnyí gbogbo ẹtẹ ti fọjú ní ìjẹta mo fẹ́ ṣe screenshot mo ti ẹ̀ṣẹ̀ screenshot ẹ̀ mo fẹ́ kò léjẹ papọ̀ nkí wọn á post ẹ̀ ní. Mẹ́mórí ọ̀dọ́mọkùnrin ọ̀hún bí irọ́ mi báyìí tàbí kí n gba díẹ̀ lọ́wọ́ ni ó wé láwà ní kìrìbìtì lówé mórí kìrìbìtì. Ìwọ́n ń sọ ń polówó ara rẹ̀ wípé ìwọ́ tọ́nà bímọ. Oríṣiríṣi wàhálà wàhálà wà ọgọ́ lọ sàánú kọ́lọ́ mọ̀jẹ̀ àrí wàhálà.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí many atrocity lórúkọ lom tọ́lọ̀ bó ṣe ọ̀dá wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God all this is possible. Kọ́lọ́ sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ́ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri ibi dálọ mi bá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn mama wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun bá ń gbọ yẹn padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí kí tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ ń fi sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tán lọ bá jésù kristi olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn nígbà tó bá di ọjọ́ kan yìí wọ́n máa ní kí wọ́n máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwò elédùà àṣẹ̀dá àdẹ́dà àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọ́n dàbí àgùtàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí wọ́n bí pé báwo leléyìí ṣe rí bẹ̀ ó wá ní ẹyin tẹ jẹ àgùtàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tó ń gbẹ́ngbẹ́ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí níṣẹ́ lọ́wọ́ ẹyin náà lẹ́wáṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ́bẹ̀ mí wò ẹyin lẹ́sàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tùbẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọ wá ń jẹ oyé wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tẹ́bi ń pa tẹ́ ẹ fún un lówó tó fi jẹun tẹ́ ẹ fún un lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún un lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ẹ ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́mọ lọ sí àpò òsì kọ́mọ gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀rẹ̀ níwò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí ariwo wọn lò mí bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lé òkèèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́ kò sí ṣèyí tá a mú wọn kò sí ìta àmù lọ́nbẹ̀ ó nígbà tẹ́ rí àwọn èèyàn wọn yìí sẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o. Mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ mi wò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá nígbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bí ẹ ṣe àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún ọ lásán. Lálọ́ mọ̀ fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ. Ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tenant mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Ṣé gbọ́ ẹni yọ ṣàká a rí ẹ̀sán gbà ó dájú ṣáká ṣé gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ mọ yọ jákà yín sọdọ mi

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ tí ń ṣe o ọmọ tí ń ṣe o táwa ká má lọ́ mọ́ gbé ọlọ́run ọba níjà orí pé aṣòro gbè níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ìṣòro.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmù nǹkan kan wá o kò sí ìtáàdì lọ níjọ́ tọ́ba dìgbà kẹ́yìn tá a bá ń lọ káàmù kankan wá kò sí ìtáàmù lọ o. sẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn program sí wa nínú àwẹ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọ̀ mọ̀ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkànmí TV mọ̀ọ́mú Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ́ kí n máa wá ṣe wá sí ìwá sí ìwàásù náà ẹ̀ kò yé yín ẹ kó ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ́ pẹ́jọ́ ọ̀rọ̀ ńlọrọ̀ àròyé ní sẹ́ẹ̀ bá ka igbé kíkẹ́ ní sẹ́ẹ̀ yẹ lóko.

0: Plenty Fashion Home at the Best Icon Furniture. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táwọn náà ti àlẹ́yìn. Àwọn tó ń fàdúrà ràn wá lọ́wọ́, àwọn tó ń fún wa lówó lóríṣiríṣi. Adúpẹ́ ọ̀, adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Alájà Adé Àríwọ̀ọ́lá láti Amẹ́ríkà. Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ kan ẹ̀ yá Màlìkì yá mọ̀
1: tí. Kálẹ̀ ṣàṣẹ yege, má jẹ́ pé ṣùgbọ́n tako mi Ọlọ́run takun jẹ́ ńlá.
0: Lámọ́lè Fàláwá Ládà tí ò ní sówó. Fàládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín kò ní sí kọ̀ọ̀kan nígbà náà mọ́. Níjọ́ ọ̀gbẹ́ni Dàlùkì yá mọ̀. Àwọn dáadáa bá a bá ṣe lè mi fi ń jẹ́ kásà máa ṣe dáadáa àwọn nìkan náà.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo ọkàn ni wa lára.
1: Àjẹ òkókó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo ọkàn ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom, àwọn márùn-ún, United States, ọlọ́run, àwọn mẹ́fà ni ó. Canada, àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ba ń gbọ́ gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bọ̀ ṣe wáyé.
0: My first travel no without no visa. Kí n kára mi ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báwọn. Kára mi náà bá ti débẹ̀, àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fohùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rin.

0: Orí àjẹ ǹjẹ́ tán o, kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o. Yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbi tẹbi tara tara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa pamọ́ nínú.
0: Ọyẹ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ nípa ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wà tó bá rí bákan ẹja lọ mọ́ṣáláṣí.

0: Iko nipa eyin ololufe wa nile loko pele eyin odi. Olorun ba yo ma wa pelu wa o. Yo ma wa pelu wa yo gba atura wa. Se ti gba wa se to ro yi. E to pade wa ni asiko kan na ni ola. Ola.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben ko kan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lérí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo làárí, Oyo ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: Èmi olóògùn ṣùgbọ́n dèmọ̀ láàlùkà ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lù kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápàdà mi lù kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdà mi lù kí n gbọ́.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára jù tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti súwa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó sì ṣekú sí àwọn ènìyàn jẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn ènìyàn ò ti jẹ́ àdàdà kú ni. àwọn ènìyàn tó jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù láwẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára adéyìn ká pẹ̀mbọ̀ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

ta ma ya wo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀d fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹnjẹ́ ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́ ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o mo jẹ jẹ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsàn ọ̀lẹ́ o àìsàn ọ̀lẹ́ o tẹ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe yìí nítorí owó tẹ́ẹ̀mí máa bùn lọ tẹ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù dá a bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò fáwọn fẹ́ ràn á lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn káwọn náà kán máa bójú rere àánú ọlọ́run.

0: ti oya ka ma pe yi se lo ni owa ago meji la berebe se tun ma gba awon repeated programs wa da ka ma binu gbogbo e ti e ti jora won ni oya ma wa 24/7 o je tun ti be the sound sabaji injo ma raaye mo hun wa so online igba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa bẹ́ẹ̀ tí ẹ̀ tún máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà bẹ́ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àárín ìgbà à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àpé ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́fà event níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rìkọ́ọ̀dù ni ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìí oní rédíò lélẹ́ tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò níta yìí náà bá ní ta ẹ̀fẹ́ fi hàn án lọ ẹ dákun ọlọ́wọ́ ọba yìí náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yìí náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́run wàhálà kò wá táyé lábẹ́ láàrin razim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajiṣebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀ǹpútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mí o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ra tuntun náà fún wa for life. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tí wọ́n bá dé ń sọ̀ǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o, ẹ̀yìn ti mọ̀.

wọn kọ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education lókè òrò fúlọ́ yàrá àfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí ilé bá dà ó ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí sákẹ́kẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá fẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá bá yín ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé yín ò ní wọlé ni ò ní jọ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn gbẹ̀yìn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti le rúlùú nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú.

ti jọba nílò yìí ogúnlé. Ti gbọdọ̀ mọ́ sí fúnfún dáhùn. Òun bá làkọ́kọ́ ogúnlé lọ́bàkàmì àlábí tó ti jọba lọ fáwọn. Ó fà á.

ọlọ́wọ́re kúnlẹ̀ làbá ká ọlọ́run ní pẹ́gun wọ́n ti jọba lọ fà alábíọ́lá làbá ká àmọ́ ẹyẹ wo central mosque ti bẹ lọ́fà àsìkò padà mọ́ sí ogún lọ́lọ́ba kàmí alábí wọ́n ti bá a tún ṣe ó dọ́kùnrin ní ìlú mọ́kà bá a sí. Well, that means

0: ẹ má bínú sí mi ayín tèmi o
1: ọ̀nà ọ̀fún lọ́nà ọ̀run ni o
0: ẹ dákun tọ́lẹ̀ ọlọ́run ẹ má bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lóhùn ó ń bọ̀ ná. Sẹ́ẹ̀ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Sẹ́ẹ̀ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́dílé tí bàbá bá kú tọ́ máa ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì mọ̀ pé ilé ayé. Tó náà bá tún lọ tó náà tún bímọ. Òun náà ti fi ibi tó lò yòókù tó lò dé. Ọmọ rẹ̀ ó tún kọ̀ sínú ibẹ̀ láti bẹ̀ wọn. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́. Bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọmọ láyé ń kọ́. Táwọn náà ò lè gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀ òun náà ni mo fẹ́ gbẹnulé.

tọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọ́n sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀ wọ́n ní lámọ̀yín tí ó bá jẹ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tá a bá jẹ pé lámọ̀yín ń bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó tabà mí yìí ò bá ti lè tabà mí láíláí tó bá ṣe pé tàmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yìí ò mọ̀ ní ṣe mí nígbà ayé lámọ̀yín àti tàmẹ̀dù báyìí ni wọ́n máa ń ṣe fún wa ṣe ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o nígbà àbájẹ nígbà àbámu pẹ̀lú àwọn orin oníláàdá tá a bá ṣe fáwọn èèyàn lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni haúsá ń kínsàn ló ń kù ní olo gbogbo ẹ̀bà abálọ́tán o kódà tẹ dórí aṣọ tí wọ́n máa ṣe wá tó bá ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ àbí bí ìbá aṣọ pàtí ṣùgbọ́n orí oníláàdá tá a bá ṣe ń gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá iná ni ó tún jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọ́n rántí wọn mọ́ láíláí fà àbàdà nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán ni mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọ́n

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbábá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-ín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu ìgbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dénú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lù gbó ló fa ayé sílẹ o láyílá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ̀gbọ́n jú bá kínní nígbà ábá orin yìí ti ń lẹ̀ mítàn ò sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùnkànmí ká sáà máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

artist Michael Awosola ń jẹlo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rì lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ní, irú ẹ̀gbin yìí ò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ní, irú ìyà tó jẹ mí yìí ò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rì wọn, wọ́n tó rántí rẹ lọ́nu, àwòkọ rẹ ò parinu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. À ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ́hùn, ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù o, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láíláí. Títí láíláí la mà rántí wọn. Títí láíláí la mà rántí wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láíláí o, wọ́n máa tàn ní títí láíláí. We are the kind to live for. Bàbá Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adesewa Adepọ̀jù lamẹ́ríkà. Bàbá mi Saminu ọmọ Adepọ̀jù lamẹ́ríkà. Kíni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀ náà? Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí oníládá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Èyí ṣe èyí ṣàdédé wà láíláí o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú, ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Ẹ mọ̀ye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. Adé kàṣẹ dáadáa, kàṣẹ dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk lamẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrè ń bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di à ń jà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yìnyín rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

pẹ́. Má bá dé àyín olórin lọ́tún lọ́sì, wọ́n mọ kọrin kíni. Abiola Kasimo wo, Kai Abiola. Odebo Sende Basorun Abiola. Ọ̀rẹ́ Aláàfin Cash Abiola. Tapapatapapapapa. Ó gbóná bí ẹlẹ́gbọ́n sọ̀kànná sọ̀kànná, ó gbóná ẹlẹ́gbọ́n ẹ̀ ló gbóná. Tapapata pipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipip
àwa sì kéré dáadáa púpọ̀ láwọn àsìkò táwọn yìí ṣùgbọ́n àwa náà bórin yìí mo sì bá Abiola mo bá Abiola dáadáa mo bá nígbà tí wọ́n fi mo tán sọ sínú túbú wọ́n bá Abiola o. Wọ́n ní ẹsẹ̀ gìrìrì níbi àńjọ̀fẹ́ nílé àńjọ̀fẹ́. Ẹsẹ̀ gìrìrì nílé àńjọ̀fẹ́. Ṣé ẹ mọ ẹ̀gbá mọ̀lúsà bí? Agbòǹgbò àkàlà. Kí ni ò jẹ́ kí orúkọ Lisa bí ó parun? Nígbà tó gba tó jàjà òmìnira fún àwọn ọmọ ìlú rẹ̀ ni. Láyé ìgbà tí Ọyọ́ Empire fi wà tó fi ń rìn dáadáa látọ̀yọ́ wa ààyìn. Ní wọ́n ti máa ń fi ajẹ́lẹ̀ ránṣẹ́ sí wọn ní ẹ̀gbá lọ́hún gbogbo abẹ́òkúta téèdè jẹ̀bú. Lọ́ngbà tó wò ó pé àwọn ajẹ́lẹ̀ yìí ayé fanlétẹ̀ ntutọ́ ni wọ́n máa ń jẹ ní ayé ìgbà náà. Ìyàtọ̀ àwọn ipò wọ́n á gbẹ́sẹ̀ lé ìyàwó ń yàwó gbẹ́sẹ̀ lóko olóko. Gbogbo iṣẹ́ tí kábíyèsí ọ̀ràn wọn ni wọ́n máa ń jẹ́ lọ́hún ayé fanlétẹ̀ ntutọ́. Tí ẹ̀rú sì wà dáadáa ń gbà wọ́n bẹ̀rù Ọ̀yọ́ wọ́n bẹ̀rù aláàfin. Kó tó dé wípé Lisa bí tó ń dàbí Sunday Igbòho òun dàbí Sunday Igbòho of present day. Ó jàjàǹgbà àjàgbára ó lé àwọn ajẹ́lẹ̀ ó lé wọn kàbàkàbà wọ́n sáré kàbàkàbà ó lé wọn sáré ẹsẹ̀ wọn ò tólẹ̀ wọ́n sàjàjà àjàǹgbára òmìnira fún àwọn èèyàn rẹ̀. Nílò kọ Lisa bí òfin parun òkè ṣe pé Lisa bí ni wọ́n ń pe ẹ̀gbá wọn kì ń ki ẹ̀gbá mọ́ Lisa bí tẹ́lẹ̀ ìgbà tó jàjàǹjàgbára. Wọ́n bá ní àwọn ọmọ Oòdùà ọmọ Sunday Igbòho kò yé yí yóò bá ní sàn ọmọ Sunday Igbòho. Nítòsí nígbàgbé Sunday Igbòho náà torí pò ti fi yàn lọ́lẹ̀ ó rẹ́gísítà orúkọ rẹ̀ nínú ọkàn àwọn èèyàn. Atẹnudẹ́nu àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọ́n sì mọ bá ìtàn náà ńlẹ̀ ló kọ Sunday náà bá ní parun. Ọmọ gbọ́ Sunday nígbòho ọmọ gbòho ọ̀sà Sunday igbòho ọ̀sà bàbá Dami ọkọ Ayọ̀mídé àbí bàbá Ayọ̀mídé ni ọkọ Dami. Mo fẹ́ gbé síra wọn ìmọ̀ bó ṣe jẹ́ mọ́ ṣùgbọ́n ẹ sá ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ó ti rẹ́gísà orúkọ rẹ̀ ó ti fi iyùn lọ́lẹ̀ orúkọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa. Àbí ta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní Gòho Sunday Igbòho sà akíkanjú akọni takuntakun níwájú ogun wọ́n fẹ́ pọ̀n Lisa Ejo pínpínpín Sunday náà ní jẹ́bẹ̀. Igbòho sà gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ lẹ́ẹ̀kan Sàmínú ọmọdé pọ̀jù Fatá Ìbándélé Olúṣọlá pẹ́lú àwọn bàbá Fatai Lamidi bàbá Bàṣírò Adéníran Adéníyì Àṣírò Ahmadu Adéníyì Madam Fúnmi Kẹ́mi Mr. Yusuf Artist Michael Awosola Angelo láti ìlú Abuja Afolábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran púpọ̀ àwọn bàbá yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre nílùú London lọ́hún. Gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà lókàn ọ̀yà tèmi náà. Mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá tún gbọ́ orúkọ ọrú wọn. Ẹ ní àwọn àdúgbò kan níbòmíì ẹ mọ̀ mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí níbì kan orúkọ yìí rí ǹgí bẹ́ẹ̀ ni. Ni mo ṣe máa ń sọ pé
bo se wo ka pe laye ogun meta pere ni pin wa o onje ta ba je sinu gbogbo nkan ta ba mu omi ta ba mu sinu gbogbo ta je ka ma ba ku ni o ka fi wa laye nbi sugbon eti oni je aku laye laye o na ni ore oni lada ta ba se fun mo la keji oni yo je asesile ti o tun je abo wa ba leyin wo la o na ni o je ki aro de wa ninu sare ni o tun ni je ka awon eyan gba pe wa ni ayin la fi ma wa laye laye kan ri kise bi dodo efon soro

kí ẹ̀yin ti wá láti Ivory Coast, ẹ̀yin ti wá ní Nàìjíríà, ẹ̀yin ti lé ti lé. Mo kí yín ní UK mbẹ̀ náà, ẹ̀yin ti wá nílẹ̀ òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yin ti wá ní United States of America, ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ayin àwa àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ayé lọ́kàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja a máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowder University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbílé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowder University lọ́yọ́ ìwọ̀bẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowder, Bishop Ajayi Crowder, òun lọ́kọ Bíbélì, lọ́kọ kọ Bíbélì sí Yorùbá, lọ́kọ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lénìí. Ta ló kọ́kọ́ kọ́? Ta ló dá lẹ̀? Ajayi Crowder ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowder ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́kàwé àkàgbádùn Yorùbá, àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tàn lè gbàgbé Bishop Ajayi Crowder. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe work ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbìkan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó lókópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tàn ó gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

nígbà tí bàbá yìí tán fi ń kó ìdú lọ sí kó látọ̀ yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹlé ìdú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tàlẹ́kọ̀ọ́ táwọn náà obìnrin ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ara síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣara ni dé. ó ní bàbá yìí tó bá rí yóò ṣe bí èpò wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ̀fì wọn lẹ̀. bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èpò wọn ò rí ni yóò ní wọn fi wọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dù yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o kò sọ lójú rẹ̀ tá a pè báyà sí àárí mi ní í ṣe. bàbá yìí ti po kọ́lọ̀n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjì àwọn àìṣedéédé rẹ̀ kó wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí tó ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sà máa ṣe dáadáa o. ni wọ́n tún ṣe máa ń pa òwe kí ká pàjùbà lẹ̀dí sọ àlọ́lọ́ kájọ́ kọ́ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa láàdì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn wọ́ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn wọ́ọ̀la. àná àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí òní mímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì í tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi rajá lóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan-an náà fi ń rówó jẹun ẹ jẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ̀ ọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o ìṣeregun o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀. bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tá a fi sọ débẹ̀ ni àbáyé ọ wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wẹ nìkan o bẹ́ẹ̀ nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wẹ nìkan. ọ wá ń sọ̀rọ̀ ìtọ́ ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí kí irun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni nídìí mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí bó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà ní àárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura ó sì sílẹ̀ márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

gbọ́n mo gbọ́ pé bí n pé n tó ń sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi láwó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́nà dáríjì mi tó àyẹ̀ pẹ́sẹ̀ ni yìnyín bí sèrè gún ò torí ọ̀dọ́ bó ṣe wá fẹ́ yẹ̀yìn pé ń gbà bàbá.

gbogbo ẹ̀yà láti lẹ́yìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ìlà sí gbogbo ẹ̀yà láti lẹ́yìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa lójoojúmọ́. Mo ń bọ̀, mo sì ń wá bánà ẹ̀sì màlẹ́gì, mo ń wà á lọ́nà, mo ń bọ̀, ó ló fún mi ní dátà tí mo fi wá sọ̀ online láàárọ̀ yìí.

Mo ti ri pana hex malik. Wala on lo fun mi ni data ti mo fi wa so online. Airtel data on lo fun mi o. Only get your data subscription today at affordable price. S. Abdulmalik, wireless communication concept. Bẹ́ẹ̀ tó ṣe ń wo bọ̀bọ̀ yìí, ọmọ ilé ìwé ni o, in-laws ilé ìwé ni o, òun ò máa lu jìbìtì o, kọ́ máa ṣe yáwúyáwú, kò máa ṣe yàwúyáwú, kọ́ máa ṣe yàwú, kọ́ máa lu jìbìtì, bó bá fẹ́ lu jìbìtì tó láwọn àwọn tí wọ́n ń ṣe ti pọ̀, bó fẹ́ kọ́jà jìbìtì yóò kọ́. Ọmọ ilé ìwé gbogbo àwọn ọmọ ilé ìwé náà di yàwú nísìn, à ń gbọ́ kọ̀ bọ̀gìnì bọ̀gìnì lọ, ṣùgbọ́n òun ò fẹ́ lu jìbìtì jáyé tó fi ń ṣe iṣẹ́ yìí. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ máa bá ń patronize rẹ̀, mo bẹ̀ yín nítorí Ọlọ́run, lóko Ọlọ́run mo fi bẹ̀ yín o. Data rẹ̀ ò sì wọ́n, irú MTN ni 1 gig 350 naira ní ń ta, kódà ó tún lẹ́ẹ̀sì ju iye táwọn MTN ní máa ń ta data wọn gangan fúnra wọn lọ. Bẹ́ẹ̀ bá lòdù 350 naira kò lè ra data 1 gig o, kò tẹ̀ tún lè lóṣù kan. Tó ń bá ta data fún yín, yóò lóṣù kan gbáko. 2 gig rẹ̀ 600 naira péré ni o lórí MTN, 3 gig 900 naira, 5 gig 1400, 10 gig 2600, glow rẹ̀ 1.5 gig 600 naira, 2.5 gig 1000 naira, 4.1 gig 1500, 7.7 gig 2600, 10 gig rẹ̀ 3000 ni o lórí 9mobile, 200 megabytes 600 naira, 1.5 gig 1000 naira, 2.1 gig 1200 naira, 4.5 gig 2000 naira, 11 gig 3800 naira ni o. Iyẹ́tẹ̀ rẹ̀ 2 gig 600 naira ní 1.5 gig 1100 naira, 2 gig rẹ̀ 1003 ní 3 gig 1700 naira, 10 gig 3200 naira. Kìí tún wá ṣe eléyìí nìkan ní ṣe, bẹ́ẹ̀ bá fẹ́ ṣe subscription GoTV ẹ dàpẹ́ mọ́ bínú. Ẹ má bínú, bẹ́ bá bẹ́ ṣe GoTV subscription, bẹ́ẹ̀ tún bẹ́ ṣe go yìí ti ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ti ń jẹ́ Star Time subscription, DSTV subscription, ó tún lè bá yín ṣe o lówó tí ò gajara lọ. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ sàánú rẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ràn lọ́wọ́ torí ọmọ yóò tún rówó ṣiṣẹ́ yìí dáadáa, ó fẹ́ ṣe POS, ó fẹ́ bẹ̀rẹ̀ POS, tẹ́yìn náà bá ní owó tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́, tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́, ọmọ kékeré ni ilé ìwé lọ́wà, eléyìí ló ń ṣe tí fi ràn ara rẹ̀ lọ́wọ́, tí fi ràn ara rẹ̀ ń sùkú. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ̀yin náà ẹ bá ràn lọ́wọ́ o. Bí ó ṣe tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún ṣe fún mi lówó data, ló tún ṣe ṣe data fún mi tó náà fi ràn án, tó fi ran iṣẹ́ ìránṣẹ́ àjíṣe bí Ọyọ́ lọ́wọ́. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ bá ràn lọ́wọ́ o. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí, òun náà ní 08145420182, 08145420182, ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08145420182 lẹ lè pè sí. Tẹ bá fẹ́ bá chaàtì lórí WhatsApp, ẹ lè chaàtì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà, tàbí eléyìí tí mo tún fẹ́ pè yí, bẹ̀fẹ́ ṣe data, bẹ̀fẹ́ ràn lọ́wọ́, bẹ̀fẹ́ ṣe GoTV or DSTV subscription. Ẹ dákun tó dé Ọlọ́run, àwọn tó bá fẹ́ ràn lọ́wọ́ ni o. Ẹ dákun, ẹ má lọ kó ara ìjẹba ọmọ ọlọ́mọ torí Ọlọ́run, torí àwọn oníjìbìtì náà lè máa gbọ́ mi, wọ́n máa fẹ́yìn èso oníjìbìtì ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́. Ká lọ́mọ lọ́mọ tún sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé kinní kan kò lówó lọ́wọ́ o, àlàtà àrágó ló fi ń ṣiṣẹ́ yìí o torí Ọlọ́run. Tẹ bá fẹ́ ràn lọ́wọ́ abẹ́fẹ́ ṣe dátà ni, ẹ dákun, kò lè gbé owó yín lọ, mo ń fọwọ́ sọ̀yà fún ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sẹ́ndì owó sí kó tó sẹ́ndì dátà sí yín o. Mo ń fi ọwọ́ sọ̀yà, tó bá gbé owó yín lọ ẹ bá mi chaàtì ń dá padà fún yín, kò ní gbé owó yín lọ. Gbogbo èyíkéyìí tẹ bá fẹ́ ṣe, kò torí kò rówó ṣe bísínẹ́sì yìí dáadáa ni o, ẹ sì lè fẹ́ ṣe dátà tó pọ̀, ó yẹ pé kò sí owó púpọ̀ tó lè fi rọ́ọ̀nù pákéjì nílẹ̀ bí ó ṣẹ̀ṣẹ̀ máa wá owó yẹ káàkiri ni. Ẹ dákun, kò ní gbé owó yín lọ, ẹ sẹ́ndì owó sí, mo fi oògùn rẹ̀ gbárí, mo fi ọwọ́ sọ̀yà fún ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí, ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí torí Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín, tàbí kẹ́ ẹ ràn lọ́wọ́, kẹ́ ẹ kún lówó kókó fi máa ṣe bísínẹ́sì yìí dáadáa. 08180315769, 08180315769, 08180315769, 08180315769. Ní tuntun pè torí ẹlòmíì tí ó ti mú gègé àti tákàdá tí ó fi kọ́ dání. Ń lo àwọn nọ́mbà méjèèjì lórí WhatsApp, ṣùgbọ́n eléyìí gangan ni mo rí lórí bánà rẹ̀ tó fi lógo WhatsApp sí 08180315769. Ẹ jẹ́ kí n pe báǹkì àkáǹtì rẹ̀,
First Bank account ni nlo en to ba fe bun lowo ti o fe ba charge to be bun lowo e kan le fi e te mo e kan bun lowo ti yin lo account re ni Salahuddin Malik Olasukan mi First Bank ni nlo Salahuddin Malik Olasukan mi o na te ba fe bun lowo abe fe ra data e ba fe se nkan kan te fe ran account na ni o gba wo na si Salahuddin Malik Olasukan mi eri n ba mi joko Olasukan mi boya nti mo fi like re na nu e je wa pe account number yen 31 20 71 23 09 ko fa lu jibiti ni o je nti mo fi like re po tori baba fa lu jibiti to na fa fa ma se yau yau o fa ma se yau anfani re yo olopo lo debi to fi le se sugbon mo yi o duro tolorun ni tawakalitu obolorun duro ni edakun iru awon won yi ni eja ma ran lowo ta ba re omo kan to ba fe dide kapa lowo soke edakun iru awon ta le ma ran lowo ni ati iru awa na ta wa na lakaka gogo wa bayi ta jo lakaka eyin agbalagba na le ma so fe eni ebi ba pari ni mo ya yo tori mo mo bo se ma nse eyan teyan ba re eyan bala teyan ba ro luran lowo kankan to je ke ma da ko re bayi edakun tori olorun surprise re laaro yi olorun oba yo surprise yin na bo se pe e fe ra data lodo re ni e le ra data fun yan lodo re e de le bun lowo sa account re straight ko ri alert ko ti e mama ibi ti owo na ti wa pe nikan lo sa nu ohun laaro yi e dakun iye kiye ko ba je 1000 ko ba je 500 omo le iwe ni fully ibadan abi nkan lo wa titi tun se gbiyanju yi e dakun tori olorun mo fi olorun be yi e dakun e ba n surprise re laaro yi e ba n surprise re eyin na si ba oju ere atanu olorun pade lona kona te lero account number re je npe lekan si First Bank ni o 31 20 71 23 09 31 20 71 23 09 31 20 31 20 gbogbo eyin te ran lowo olorun yin ran yin na lowo 31 20 71 23 09 31 20 71 23 09 that ati mo fi wa so online laaro yi wa line ko nlo fun mi bi o tun se lowo lowo bo se jo ma le iwe ton o ni send the number si mo si send e lo ba fun mi inte mi na fi le ran lowo ni mo nse emi o lowo ti mo kuku le fun lowo ti mo fi le fun nji o ni lo ba mi chat o ro bi mo lowo lowo ni o ni o n fe ma se POS tin ba rowo ti mo le ya o ki n ya o o n fe ma fi se POS ni ile iwe ton wa pa awon mo ile iwe ta awon jo wa won ma awon ese ma jade lo withdraw wo ni bi kan nkan to n ba da ale to n ba n se were were won ma se yo ma reduce the stress won o ni o tun ma ri toro kobo line bi owo ipin de emi na to wa bayi wa line lo lo o ba ni ko lo ba omo oba ladigbo lu mi de ni adekunle in mo bi won jo pari re si sugbon omo oba na o lo lo lasiko omo oba na o lo lo lasiko awon ta ma ran alo na na omo baladigbo lu mi de ni adekunle baba mi Evangelist Moses Akade Aketunde omo won nile ogun alaafin oke sokun nilo Oyo Atiba se mo pe in wa pe ke ba ran yan lowo bayi ri e dakun S Malik Wireless Communication Concept Salahuddin Malik Olasukan e ba n surprise re laaro yi First Bank ni account tin lo 31 20 71 23 09 inter data bo ba je pe fe ra data na ni e ra data lodo re e ra data lowo re e le ra fun yan e le ra fun yan e le ra fun yan gbogbo eni to ba ran lowo olorun yo ran won na lowo emi na ti ran lowo ko lo ran emi na lowo o in ti mo ni ni mo fi ran lowo yi o ko lo ran emi na lowo ko gba la nu dide pe mi na mo fe mi olorun mo ba n fe ateyin na gbogbo mo fe yin na ko lo mo ba yin fe gbogbo mo ko teyin temi yin ko laburu ko lo n le jina seyin na sekere rode banuje ni rogun banuje o ni sokun ni jekoro 3% ni phone mi ku won si ti ji power bank mi lo ibi ta je lo charge ko ni ju bayi lo eyin temi iyayin ni ti ma se gaya e ba n patronize S Malik Wireless Communication Concept olorun ba yo wa pelu gbogbo wa iko ikobala iko ikejo aseti eda o n se olorun agara o ni da yin o ni mosi ni moya o si o ni ta yin o ko ni ta yin ko ni ta ran yin ko ni ta mi ko ni ta ran mi in ni kowo owo mi o ni kan sale apo in ni wowo ti
kájọ mọ gbere kọngbẹ kọngbẹ se ọdún yìí tún ti ń lọ kọlọ ràn wá lọwọ gbogbo àwọn tá ràn wá lọwọ gbogbo àwọn tá ti ń ràn wá lọwọ àwọn tó tún ń gbèrò páwọn ràn wá lọwọ kọlọ nǹkan mọ ràn àwa náà lọwọ 07068874274 ní àárọ̀ ìbánisọ̀rọ̀ tí abilé bámi chaati tẹ́lẹ̀ pé mi náà sí adéyìnká pẹ̀mbọ bí àwọn erin ajá àlú ọ̀yọ́ tí gbó lásán bí mi ò bá rẹranko mo rábà mi èèyàn ni o tọ́ ó níyàn sí ọlọ́bẹ̀ sí ọlọ́kà sí gbogbo ẹ̀yìn tẹ́ bá fìfẹ́ jẹ́ náà ẹ kọ́ ìbínú a mọ bẹ nítorí ọbẹ ní bẹ sú àtẹlẹsẹ a sì bẹnà ò 2% ní fóònù mi kù gbogbo ẹni tó bá ní a mọ bọ nìkan là ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun arọ wọ adé amú bàbá jẹrọ mọ́jèlé o ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná ilé tẹ ti ń gbọ̀ mi ọ̀dẹ̀ tẹ ti ń gbọ̀ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ̀ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà láàárọ̀ bàbà mo fà ilé ọlọ́ọ̀bà lọ́wọ́ mo fi ọlọ́ọ̀bà sọ yín o ìṣọ́ ọlọ́ọ̀bà àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó mọ wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a mọ̀ pàdé adéyìnká pẹ̀mbọ bí àwọn erin mi ń fi yínlẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ nífẹ̀mí náà nínú ìbànújẹ́ o ká tó ríra aláyọ̀ ká pàdé níre ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: Send Bobo Singa la la la la. Emma Yukuro Nibe, Nikon, Ajisebio online television and radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kaniwa. Ajisebio yo Larry, or yo Nisebi Baben Kokon. Send Bobo Singa la la la la. Emma Yukuro Nibe, Nikon, Ajisebio online television and radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kaniwa. Ajisebio yo Larry, or yo Nisebi Baben Kokon.
1: Ati se bi oyo la ri oyo ni se bi baba ni kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni layo to mi pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu siporo lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀ sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹ̀ ni yóò yẹ wá o orí ìyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ́ wa lọ́jọ́kọ́jọ́ Adeyinka Olosukan mi le mi nge papin ti gbogbo yin te ti mo ti pa le ti temi na ni lataro ti so lori o na oyo ati pa yin ti ko ro mi ran mi ni se ana na ni ma logun oro soke patapata wi pe ijo to ba ka ni lara n la di ku ijo ati wi pe aji se bi o la ri oyo mi se bi baba ni kokan

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Atótó arére pàkó yí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tí bẹlẹ jẹ wá gbọ mi gbàrò yé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìgbà unity world ni wọn rán mi sí yín wọn ni máa lọgun ẹfun yìí pé àìláṣọ ọlọrun pàkó tó àgbèrò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkanra tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ikàn ni mo káhùn kásẹkí olóhùn ajé àwọn ìwòrí onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíó ìwòrí onìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tèmi ní kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣekú pa wọn oauf ọyọ́ àtìgbà unity forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ni tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn kùsù oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yin bàbá bàbá àti màmá màmá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tún ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni wọ́n ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí ọ̀yọ́ láàárí wà yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Àjíṣe bí ọ̀yọ́ láàárí wà yóò ní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ̀ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ̀ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ̀ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari oyo ni se bi ba beni kokan.
0: Ajise Bioyo laari oyo ni se bi ba beni.
2: Ha, mi mo l'Olorun oba.

gbogbo àwọn tó ti ń lò fúnràn lọ́wọ́ mi má jẹ́ wọ́n wálẹ̀ láéláé o kó wá mọ́ gbé mi náà sókè. Ṣé ẹ̀ tó gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti

0: ilẹ̀ Yorùbá tó máa ní ọmọ ọlẹ́ nìkan la yóò gbà. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí Yàsín wà láìtàlá Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún ń gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rèé o.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi, ìgbàwọlá bẹ̀rẹ̀ àárọ̀ yìí náà, ìgbàwọlá jísáyé làárọ̀ yìí náà. Tá a lọ mọ́sálásí láfẹ̀ẹ́ túmọ́. Aago mọ́kànlá ló tó ti kù ṣáájú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù ṣáájú méje. Wàhálà ẹ mọ dúró wo, kò ṣe dúró wo, bó ṣe ń lọ ni ká ẹ máa fún ni close marking. Ọlọ́run ìní tuntun.

àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá ti ń dẹrù bòsì ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Oduola ọmọ Ogundare ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà àti Edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ òní ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wọn wọn á fi rùkẹrẹ kíra wọn wọn á fi rùyọ́ra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba òní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn. Mo ka inú mo ka bíbélì kan ní alẹ́ àná.

0: ẹnì kan sọ pé kí tú bàbá àta náà gborí wọlé. Sí tú bàbá àta ṣẹ́ wá láàárọ̀ yìí. Ìmọ̀ tí bàbá ìmọ̀ sí ìwọlé.
1: بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم
0: in ba ni kan gbegbo merin si o lenu ni su kan so le tefu e mo be awe ya tun so pe tun baba ta tun gbe wa la re de o e mo bi ni baba iri yin ni eruku gboyin na e fin gboyin ni o je nri pa wa ni be hun abori abaje ni yin ka o ma je kin so pe kan le ni jadi kan le ni yarun abi kan le on ko bu ni
2: aladun subhana
0: ẹmọ bínú ẹmọ jẹ wọn lẹmí ní nkankan ọmọdé mi ò láyà akẹbọjẹ ẹnu ni mo ní ìrí nkankan ẹdákun bàbá ẹmọ jẹ wọn lẹmí ń yarun kọmọ lẹmí ń jàbẹ ẹdákun. Mo sẹ̀rù bẹ́ẹ̀ ni mo ṣagara mọ́ ẹ lásán ni kò sí nkankan tó máa ṣe fún ẹ àdìpọ̀ ọmọ ayé gangan náà nìwọ náà torí kò kọ́ àwọn ayé jẹ ọmọ ayé tó káyé jẹ àwa gangan ẹ mú bàjẹ́ bàjẹ́ mẹ́mẹ́ńtò yá bàbá ibẹ̀ ń bẹ ọlọ́gbọ̀nrún àbálàgbà bàbá àgbàlagbà mo wà ń bí o. orí bógo yẹsà yẹsà yẹsà èmi náà spin pẹ́pẹ́lẹ́gbẹ́ kan bí ni o. èmi kàn retí ká ẹ pé mi ní kọ̀mádì pé kí n bógo lórí adé yinka ni.
3: Ọmọ bógo lórí ẹ ọmọ mi náà ni ọmọ mi dáadáa ni. Adé yinka àdá Adé yinka gbọ́.
2: Ọmọ azimu mutahidu hasbi rabbi.
0: Ẹ ṣeun bàbá ẹtẹ́tí ẹ̀ ní ká má bógo lórí mi ẹ̀rí orí mi ó fẹ́lẹ́ pọ̀ lábẹ́ ẹsẹ̀ kíní mẹ́ra ẹni ṣe orí òtúká ni ẹ̀dákun torí ọlọ́run ẹ̀yọ̀ǹda mẹ́jọ ẹ̀dákun.
3: Bàjẹ́ gẹ́rù ó pẹ̀lú yinka. Ọmọ ìgboro ni ìwọ náà. Ọmọ ìgboro. Àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní. Béèwé bá pẹ́ lára ọṣẹ́ ìdọ́ṣẹ́ náà ni ó.
0: Báà mi ní òtí ẹ̀ fẹ́ dọ́ṣẹ́. Ẹ dákun. Ẹ jẹ́ kí mi ò kan wà lẹ́gbẹ̀ẹ́ ọṣẹ báyìí. Ẹ jẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ ọṣẹ
3: báyìí. Kò sí wàhálà lọ báyìí náà. Ó sì kí n gbá kan kó yẹ bẹ báyìí náà. Ó ti lọ báyìí ó la lásìkò báyìí náà.
2: Ó wà ní ìyòmó ganadu.
0: Bàbá ṣe bẹ́yìn náà ṣàgbọ́ nígbà tí bàbá àjàdé eyín Goro tí wọ́n ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi ẹni lólókun pẹ̀lẹ́yìn òdi lẹ́ẹ̀kan pẹ̀lú gbogbo àwọn tó ń ran iṣẹ́ mi lọ́wọ́. Ẹ̀yin fẹ́ mọ̀ pé ẹ̀yin náà lẹ máa ń fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ wá ń gbowó oúnjẹ lọ́wọ́ yín dẹ́sì àtìgbà tí àwọn èèyàn yìí ti ń sọ́pọ́ọ̀tì mi ní ìdímọ̀ dọ́dọ̀ yín wá gba ẹ̀dígẹ́ẹ̀tì lára àwọn owó tẹ̀yìn náà bá gbà nígboro tí mo wá gbà ayé yín kàìpé mo nà yín náà lọ́rùn mo nà yín náà lọ́rùn náà.
3: Ọ̀kàrí ọ̀kàrí mo ń wò bẹ́ẹ̀ náà fètè yín káti èjẹ́ ń sinmi nígbà kọ̀ọ̀kan tó jẹ́ pé gbogbo ìgbà ni mo wá ń tọrọ owó lọ́wọ́ mi. Ọmọ ọ̀dọ́gba àdúrú rẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ni ó sì lè jẹ́ pé gbogbo ìgbà ni wàá máa bèrè owó lọ́wọ́ mi. Ṣé báwọn ni wọ́n nà mí lọ́rùn? Ẹ̀yin tẹ́ nà mí lọ́rùn ẹ mọ̀ ṣé o? Ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o
0: ẹgbẹ́rẹ́ àbí wèrè ṣe yín lẹ̀ yín mẹ́mẹ́ńtò.
2: Àwọn àbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.

0: ọsẹ aláyọ ni ọsẹ yóò jẹ fún èmi pẹlú ẹyin látàfẹ túmọ.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọkọ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Ní wọ́n gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa. Àwa náà gbádùn yín o torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sí tí àlùkùrà ni kò lè sí àwa o.
2: Wọ́n ní àmàlùmọ̀ kí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀ ń. Níbẹ̀ ń ibẹ̀ ń bọ́ sọ́lédì Ọ̀yọ́ láti bẹ̀ ń.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhààyín táwa náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe.
2: Ọlọ́run sí.
1: Ọlá Ọlọ́run ọlá yín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzàújù ńlá wà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdù Ọlọ́run Wahidu.
1: Mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lu. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgàlá o.
2: Gbogbo
1: ẹ̀ lọ́wà ní ààyè. Combination of all the religions lọ́wà lọ́dọ̀ mi. Dángbé náà.

public matters. Brought to you live on Ajisebi Oyo Radio TV.